0: pẹ́ padà.
1: You are returning every praises.
0: Ẹ gbọ́ pẹ́ wa. Tó bá lè bá mi yí lẹ́yìn
1: tó. If you can run at the ground.
0: Kò tí ẹ fi sọ
1: pé. I wish to appreciate this God.
0: Ẹni yẹn ni mo wà láàrin aláyé.
1: He said, among the living.
0: Tó ń yin bàbá.
1: Now praise the Lord.
0: Ẹ ṣe o.
1: Thank you, Lord.
0: Parí ànúgbà.
1: That we receive mercy.
0: Ogo
1: forúkọ. Hallelujah.
0: Ogo forúkọ. Lónìí, Olúwa fọwọ́ kàn wá. Kí ogun tó gbé wa mi. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Ró wa lágbára. Gbogbo ìṣẹ̀dá tó ń bọ́ mi
1: lónìí.
0: Lẹ́yìn ọ̀pẹ, mo gbàdúrà fún
1: ọ.
0: Gbogbo tó ń da iṣẹ́ rẹ
1: wú.
0: Kólu àgbẹ̀sẹ̀. Iná inú àpáta
1: kú.
0: Ẹni ló máa pa náà
1: bò rẹ.
0: Olúwa sá lọ́gbà. Iṣẹ́ rẹ yẹn kò ní dìṣẹ́. Iṣẹ́ rẹ yẹn kò ní dìṣẹ́. Gbogbo ẹni tó rán àṣàṣì sí ọ. Ẹni tó rán ẹ̀dì sí ọ. Kí ẹlẹ́rù gbẹ̀rù ẹ̀. Psalm 35. Ó ní Olúwa gbógun ti àwọn tó ń gbógun
1: sí.
0: Ti jà fún àwọn tó ń bá mi
1: jà.
0: When God is ready to deliver you, the best way is to turn the evil back to the sender. Ìdájọ́ ló dáa jù. Mo sọ fún ọ nílùú
1: Abuja.
0: Oore t'Ọlọ́run lè ṣe fún ẹ. Tó dáa jù láyé. Ni kí ọ̀tá wa fẹnu gbolẹ̀. Àwa la ṣe bẹ́ẹ̀
1: fún.
0: Sọ́ọ̀lù lé Dáfídì. Àfìgbà tó para
1: ẹ̀.
0: Ìkíni sẹ́.
1: Mo
0: ti rí ìmísí láti ọ̀run wá. Wípé mi Olúwa. Mo fẹ́ jà fún
1: wọn.
0: Wòlíì Samuel Adébáyò Òjó. Olórúkọ mi. Tí gbogbo yẹn pẹ̀lú ká bọ́ sọ́ọ̀lù. Ìdí tó fi ń sọ bẹ́ẹ̀. Oni t'Ọlọ́run bá tẹnu mi sọ̀rọ̀. A máa sọ. Wá gbọ́ èdè
1: yìí
0: o. Wá gbọ́ ọ̀rọ̀ yìí
1: o.
0: Ẹni tó kù lé bàbá
1: ẹ̀.
0: Tó ń fi ogo. Pọ́n ẹ lójú. Ilẹ̀ yóò gbé mi. Ara yóò pa. Gbogbo ẹni tó wọnú ìmùlẹ̀. Awo ni o. Àṣàṣì ni o. Tí wọ́n náà máa darin àjò ògo rẹ rú. Tí wọ́n ṣiṣẹ́ lọ́sàn-án
1: lò.
0: Bàbá mi yóò gbé wọn mi. Yóò gbé wọn mi. Yóò gbé wọn mi. Na Olúwa ni ká ṣiṣẹ́ yìí. Nítorí nǹkan méje. Number one, the great thing and good thing that is prepared for you must not scatter. Olúwa ti ní ètò rere fún ẹ. Ó ní ètò rere. Ọ̀tá ò dẹ̀ fẹ́ kó
1: sẹ.
0: Ẹni tó pè mí wípé ẹ jáde tiwọn. Èrò ọ̀tá o kò gbọ́dọ̀ ṣẹ́ o lórí wọn. Sọ pé èrò ọ̀tá kò ní ṣẹ́ lórí mi. Èrò ọ̀tá kò ní ṣẹ́ lórí ọmọ mi. Èrò ọ̀tá kò ní ṣẹ́ lórí ìyàwó mi. Ẹ ṣe àmì. So gbogbo ẹni bá ń kó kẹjọ. Láti ní ọ lára. Láti ní mi lára. Ẹlẹ́rù gbé. Ẹlẹ́rù gbé. Ẹlẹ́rù gbé. Gbogbo ìmọ̀ òkùnkùn. Gbogbo ìmọ̀ ọ̀tá. Àṣàṣì ẹni bí. Àránsí ìdílé. Májẹ̀mú ilé. Èpè. Àránsí. Ẹlẹ́rù gbé. O tó bá fi da ètò ayé ẹrú. Bàbá mi ò ní gbà. Number two. Olúwa nítorí pé wọ́n ti ń dìlẹ́ ìrìn àjò àwọn
1: èèyàn.
0: Ọjọ́ orí rẹ kò bá ire mu. My God. Ọjọ́ orí lọ. Ire ò lọ. Ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ dìde. Gbogbo èèyàn. Ẹ máa kẹ́. Ta ló ń fi àkókò mi ṣòfò. Ilẹ̀ gbé mi. Ta ló ń fi ayé mi ṣòfò. Ta ló ń dìlẹ́ mi. Ẹgbà idà. Ẹgbà ọgbẹ́. Ṣé àmì. Ṣé àmì. Túṣe àmì. Tí Ọlọ́run bá ran mi níṣẹ́. Mo mọ ohun rẹ̀. Àkókò tá a wà yìí. Ó ní wọ́n da ètò ayé àwọn èèyàn
1: rú. complex.
0: Number two, only one delay.
1: They
0: one.
1: Are delaying them.
0: Only Woli.
1: He said, my brother,
0: I did this.
1: I'll write to this case.
0: Number three, only one fio kukubawoja.
1: They are fighting it with that case.
0: And Nimbo Tumber.
1: I was asking again.
0: Kilo deta wakatun jengwoju.
1: Why we supposed to be in it?
0: Kilo deti wantun padasiru.
1: Why are they still in the same village?
0: Kilo deti wantun lalakala.
1: Why are they having nightmares?
0: Kilo deti awankawo nifakabale.
1: Why are they not having
0: happiness
1: of mind?
0: Bobo se sareto.
1: Why are you running?
0: Otun padasiru.

0: yóò rú ìdájọ́ ẹnìkanì tó ní kó jẹ́ mo sọ tẹ́lẹ̀ sí boro baba ìsàmì ẹni fọkùkù yọ ẹlẹ́nu tó ń yọ ọmọ ẹlẹ́nu ọlọ́run yóò yọ wọn lẹ́nu ẹ̀yin ọkùnrin ẹ múra ní àkókò yìí àwọn òkòkò gbá ìgboro wọ́n jẹ́ ògògbà lọ́wọ́ àwọn ọkùnrin ìdí tó fi ní ká gbàdúrà number four àwọn èèyàn ti sọ nǹkan nù
1: màyà
0: lè gẹ́gẹ́ sà
1: they have lost things
0: wọ́n sọ nǹkan nù ẹlòmíì sọ ìyàwó
1: nù
0: ẹlòmíì sọ ọkọ
1: nù
0: ẹlòmíì sọ ipò
1: nù
0: fẹ́sítì pòsíṣàn fẹ́sítì ìbá fẹ́ lómìí ó sọ nù ẹlòmíì sọ oyún nù ẹlòmíì sọ
1: opportunity
0: last chance to travel abroad ó kọ́ lọ́wọ́ ẹlòmíì at the point of taking decision ni wọ́n dẹ̀ ọ̀nà ẹlòmíì
1: nù
0: olúwa wípé ọmọ ní ká gbàdúrà back to sender ó ń sá máa ṣe ní church láàárọ̀
1: ènìyàn
0: mi ò mọ bó ṣe máa rìn bọ̀ tó bá ti gbó yìí kó gbé báàgì ẹ̀ kó tètè máa sábọ̀ nítorí kíni o ìgbà tó olúwa bá ti dá lèèyàn máa ń dìde psalm 68 verse 1 ó ní kí olúwa kó
1: dìde
0: ká sì tú àwọn ọ̀tá rẹ̀ ká definitely jara enemies mo dẹ̀ gbàdúrà láti òní lọ gbogbo ọ̀tá tó ní olúwa sáwọn lọ́jọ́ olúwa sọ pé enemy make attempt to cover some people
1: ọ̀tá ìgbà ọ̀tá ìbú ẹnu bí mọ́lẹ̀
0: they cover some sensitive businesses shop where igba kanko
1: yi
0: ni igba kan o ma n tabo
1: sebo
0: ni igba kan awon eyan ma
1: appreciate
0: but won dan kobo e nobody want to see you nobody want to celebrate you nobody want to appreciate you emi mo wipe woli adua meje ni ka gba lori eto yi ka to lo ẹgbẹ́ omi sọ́dọ̀ ẹgbẹ́ òróró sọ́dọ̀ iṣẹ́ ń bẹ̀lẹ̀ ni ẹ bọ́ sí ìdí pẹpẹ afẹ́kẹ́
1: aleluya
0: méje ẹnìkan náà ti kẹ tó rọ̀bá ti ká mi lára tí ó bá ti rán mi ẹ mọ̀ pé bó ṣe mọ́ rí mi méje
1: oyoyoyo aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya.

0: mo sọ tẹlẹ.
1: I prophesy.
0: Ó ní ọjọ́ ìsinmi.
1: Today being Sunday.
0: Gba ìyanu ti.
1: Hey, man, is it your miracle?
0: Gba ìyanu ti.
1: Hey,
2: dìde dúró.
1: Bọ́bà tàlẹ́sẹ̀.
2: Mi ń bẹ̀ ṣùgbọ́n.
0: Àdúrà àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ ni bọ́bà.
2: Ó wí pé.
1: Ìṣe
2: aṣáájú ogun ilé bàbá mi.
1: The chief host of my father's
2: house. Ẹni tó ṣáájú ogun ilé.

0: ẹnìkan ní wòlíì ẹ̀yìn ò tí ẹ mọ̀jọ pẹ́ lọ ẹ sì mọ ní wọn ó kí wọn máa kí gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbóhùn mi ẹ fọkàn yín balẹ̀ pẹpẹ yọ pọnmọ in tó ní a ṣe láàárọ ìgan ọkàn ní fi ọìlì kan yín ni for the first time òní ni sunday àkọkọ a sì sọ tẹlẹ tí ọmọ bá ò lọ nínú oṣù yìí ó ní bí ẹyin bá fẹ tí ẹ sì gbọràn ó lẹrú jèrè ilẹ náà kí ni gbọràn tààrọ yìí nísìn ẹ múra ní agbára ọlọrun èmi ò ṣiṣẹ méjì lónìí in tó sọ fún mi mo ti gbé àná tí wọn mo ti ń gbàdúrà sí tí mo ti gbé síta láti ọjọ mẹta sẹyìn tí ẹ bá ti dé màá kàn máa fi ọìlì yẹn kàn yín ni bẹẹ ni ó ṣe rí àwọn sona church náà màá kàn máa fi kàn yín ni màá máa fi kàn yín ni ọ tán gbogbo lé níbi tẹ bá ti ń láǹfààní àti gbọ mi ẹnìkan níbo church yín wà láti wo ròdì ẹwọ mọtò gbagi ẹlẹfẹ sọkalẹ ní wema ẹ bèrè church ọlọrun òjijì níbi garage yẹn one of the greatest losses on this planet earth is to have connection to the shepherd of your soul ìkan nínú àwọn nǹkan tó lè jẹ́ mùkúntò tó gbádùn jù láyé o ní pé kó o ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí wọ́n ń pè ní olùṣọ́àgùtàn rere ọkàn rẹ mo wá kà jáde nínú ìwé john pé jésù ní èmi ni olùṣọ́àgùtàn rere and kò sí bó ṣe tẹ̀lé olùṣọ́àgùtàn rere tí ayé rẹ ò ní wá sókè in tèmi ń gbádùn nìyẹn mùkúntò tí mò ń jẹ nínú kristi nìyẹn and láàárọ̀ yìí mo bá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run yọ̀ torí pé a to introduce ẹ̀ sí mo sì ní to follow the good shepherd is to embrace the goodness of that shepherd láti tẹ̀lé olùṣọ́àgùtàn rere yẹn o ní láti mọ gbádùn mùkúntò àti ojú rere àti àwọn àǹfààní àti àwọn gúdígudì tí ń bẹ nínú olùṣọ́àgùtàn yẹn jésù lolùṣọ́àgùtàn yẹn tí mò ń sọ nípa ẹ o ní dávidi mi sọ ní psalm 23 pé olúwa ni olùṣọ́àgùtàn mi and to follow the good shepherd is to escape the evil of life ọjọ́ tí èèyàn bá ti lè tẹ̀lé jésù olùgbàlà wọn á yọ ọ́ kúrò nínú ibi ayé and mo wá bi àwọn èèyàn lánàá mo dọ̀bálẹ̀ fún wọn pé ẹ gba jésù yìí gẹ́gẹ́ bí olúwa tolùgbàlà kó o lè ba àgbádùn mùkótó tá à ń jẹ nínú kristi and péèyàn gba jésù kò túmọ̀ sí pé ó lè bá ìjì pàdé tàbí ìyà bọ̀ kì í ṣe pípẹ́ títí kò ní pẹ́ títí èmi tí mò ń sọ̀rọ̀ ìjì ti jà mí rí èmi tí mò ń dún yìí mo ti jẹ ìyà rí bọ̀ nínú ìwé 1 Peter 5:10 ó ní nígbà tí ẹ bá jìyà díẹ̀ ni kò lẹ́mọ̀ jìyà yẹn lọ títí láì ó ní lẹ́yìn ìgbà náà olúwa yóò fi ìdí yín kalẹ̀ and kí wá ní nǹkan tí ọmọ retí tó bá tẹ̀lé olùṣọ́àgùtàn yẹn mẹ́jọ ló ní kí n sọ fún yín alákọ̀ọ́kọ́ ni define provision ìpèsè látọ̀run so máa anointing wa láàárọ̀ yìí láti ìwé ròdì ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn define provision olúwa ni olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣaláìní tó o bá ti lè fọlọ́run sí olùṣọ́àgùtàn ò lè ṣaláìní sá so gbogbo àwọn ìwàásù wọ̀nran táwọn èèyàn ń sọ pé tó o bá tẹ̀lé jésù ọmọ jìyà ni ìyà ni gbogbo ẹ ni ìyà yẹn ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìyà tí ó pẹ́ bó o bá ṣe pé ìyà náà lọ ń jẹ títí láì kí wá ní láríjà bí ẹnikẹ́ni bá ń bẹ nínú kristi wọ́n ní yóò di ẹ̀dá tuntun ohun tàtijọ́ yóò sì kọjá lọ iṣẹ́ àkọ́kọ́ tí jésù ìpèsè àkọ́kọ́ tí ó ṣe fún ọ ni pé yóò change mind yẹ ó ní let this mind be in you irú mind tó ń bẹ nínú kristi ẹ jẹ́ kí òye yìí ẹ jẹ́ kí ìmọ̀ yìí kó wà nínú yín irú ètò ti wà nínú kristi òní ní ìsìn àwẹ̀ di number 2 lónìí a ṣẹ̀ṣẹ̀ síde àwẹ̀ ni láàárọ̀ òní bá a ṣe ń bọ̀ nínú church ọ̀gẹ̀dẹ̀ wẹ̀wẹ́ mẹ́jọ mẹ́jọ ni kẹ́ ẹ mú lọ́wọ́ pẹ̀lú ẹyin méjì méjì olúwa ní kí n anoint ẹ fún oúnjẹ ni ohun ọlọ́run leléyìí ṣe rí oṣù tó wọnú ẹ yìí yóò di oṣù mọ́ ní gbàgbé because on tẹ̀lé olùṣọ́àgùtàn rere you can't follow define or good shepherd and you will still be hungry kàn rọra bu omi tíntìní tó lè dààmú tán nígbà tó bá di aago kan ẹ ṣẹ̀mú ní ìgbà mẹ́jọ ẹ sì ka psalm 86 màá báwọn èèyàn ṣe nínú chọ́ọ̀chì lónìí èyí tó ti ẹ̀jà jù láàárọ̀ ìṣá wọ́n ní anoint àwọn ọmọ ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni ó ṣe wà wọ́n á connect mọ́ mi ní gbogbo sona church láàárọ̀ yìí ẹ kú oríire fún oṣù alábàápàdé program yìí ìpèsè rẹ ó ti wà ńlẹ̀ nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pèsè fún ọ ní iye tuntun nínú kristi sand mine men sana incorporate sano men of the sand mine they live inside the sand body And sound body can only come when you receive the transformation from the Most High God. Transformation through our Lord Jesus Christ. Any can you let so lebo ye? Since any awen ye to pe one beni no ara to pe ni pasa Jesu any ti man soare ni yon dotu bi any keni ban beni no Christi o die that itu. Ismaila ni doi o maleke usawi animi. Kuti era mo babale ke usawi a tenwa ba minzos. Tinu wandu. Oh my God, that is Jesus. When Jesus comes, he transforms life. Aye mi wa nda sin ninu e. Emi na introduce yesi loni. Mo be ko da mo. Eyin wo le son re majemu. Eyin wo le be san, o be son re majemu re loni. E je fun yin ni account number church at the intervention da mewa. Bo ni se je ojo keji. Akobu okele ni ki ra won obe. Bibeli si so pe ko awon ayan fe mi jo. Psalm 50 verse 5. Oni je won fi ebo ba mi damajemu ko si bo se gbogbo nkan yi ti olohun ni siwe iranti ma pe mama kan wole laipe eh mo ti gbe oro won tele sugbon nkan kan tun sele to je ki oro mama yo to je yo nigba tin ba fi pari now gbogbo eyin te fe sun ore majemu yin mu ra laaro yi ore majemu bere lati 2000 elomi san 5 elomi san 10 elomi san 20 50 bi olohun ba se da si o si ni o se ko beyan se ma san ore majemu ko si bo se ba da majemu ti o rin o lofo because gbogbo ileri to nbe ninu bibeli ipa ti olohun be loto ipa ti won oku o wa loto ipa ti elele se 2000 5000 ti won o fi se ta bi se radio program ko ni da o pasa 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission New Bijadi Biyan ba wole lo eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International lo New Bijadi First Bank wa niyan mo gbo nkan kan leti mi laaro emi Oluwa so fun mi laaro pe awon eniyan 366 on fe fun won ni ebun akansi ebun emi akansi ebun emi mi o mo bi o se se mi o mo ti emi olohun mi mo to fe danwo to bi so oro yen jade oni iko mi safi oil kan won ni tie mama rapalade church eni kan be ninu yin to nsa isan bi James chapter 5 verse 13 e je won pe okan ninu awon agba ijo ki won fi oil kan oni ton ki won si gbadua igbagbo fun iwe ti mo fe se so bi isan kan ba nbe lara re a mama fi oil kan laaro yi to ba wa done the 7 ma fun gbogbo eyan ni anointing oil lo fe ati omi 77 e je nwo baya mo le se bayi kini nkan mejo ti olodun fe pese kini nkan mejo ti olodun so pe ke mo reti losu alakoko is provision from God divine provision e je se bayi engineer e je pe mama yi na wole na boya le gbo nkan kan lenu won
1: oruko mi ni Moji Sola Aizan
2: Moji Sola
1: Asan
2: Asan nice
1: mo wa latoje
2: nibo
1: lati oje ni badon
2: oje bi
1: kota nbi na mo tin saf
2: nibo le tin saf
1: ibi ni mo tin wa josi
2: be le tin saf
1: be ni bi mo ti wa setin
2: yes awon YSU ibi won tin saf
1: mo ti mo ri ni pe ojo Monday ojo ton na oja asoke ni oje
2: loje nbe yen loje olufi
1: ike kekere ni mo fi ma ko ose ose ni mo nse ta ose olomi e kekere ni ma ngbe sugbon ojo yen mo a fi oju koko logba ke la lowo yan mo ba ko mo je run jade lo orun wa ti wo mi mo yi podi e mo ba wa lo be ya kan pe ejo je njo lodo yin bi orun wo mi ni o ba ni njoko mba so kale mo ba nto ibere bayi ni mo bere ti mo nto mi ti fi dilele nje to ton tin joko ibere okunrin kan kan wa ni ori ma me didi abe lo bi se bo je le mi o ti dun mi wo ko omi ti le soju mi ah o wa ja nko o wa ma me down lohun mi ni ejo mi nko na ni o n fe gberu mi kin down o ba ko ton mi ni o ye gberu mi o de gberu mi mba so da titi keji mo ba nlo be mo pade ya ko lo ba ni mama e janu mi tori olohun
2: ah
1: ini mo je je mo
2: se le
1: si ton de lo olohun mi se jade no ni kin tin ba ni fun o ba mu 200 ni ba mu le lowo
2: aish
1: ibe ni bi je na wo yen si bayi ise ni omi to ti de lo lo ji mi lile to le mi nbe yen ni le soro seni yan loju mi wara o le mi soju mi ni o mi yan ba jabo pe loju ni ah mama enke ni je nori ju ani ata fun mi la enke e gbo wo yin ah mi ni mi tori eke mi ni won le mi be yen ni o ni je ba se le mi ni en gba ti o nsa ye mi wa la fe lo aye awon omo ina je le mi ah o ni ah o ba gbo wo yen lo ba lo lo ba tun pada wa mama mo di pe ko dumo inu be je fun mi 200 yi mo lo dumo mi ninu mi lo so fun e pe nipa se ti toro lawa na yo fi ri gba yo ni ka ma sa
2: ri mi mo ni e ma so e ma fa mi to ba wa lo e ma fun won
1: mo lo ni ka ja anu ba wa ni ara anu gba ni mi ni mo fun yin tinu tinu ni mo yan de
2: ko ko e ma mu
1: ko ja o gbe mi sori TikTok de yan ba lo wa ri mi nbe
2: ah so
1: emi o ja mo e
2: TikTok
1: ni wa lo nu
2: content creator ni
1: emi omo ibe ni o wa ni amama mo test yin ni o ba tun pada mo test yin de pass mo fi de yin ni o mi ni ma de mi ma mu lo
2: mo de mi ma mu
1: o ni ani e pass enu ju yin bo na ti o ba ri mi gba fo won oju ni bayi ma me ma sunkun mo o mi ayo lo ba loju yin e ti sori re kira yin ko ri re mo ni mo ku ori re o tun ni njo mo tun jo ah abele je ni mama ewo camera re lotu o re lo si won ti
2: won ti ya
1: ni o e gba won ni kin ko ba da so ifun yen lo se be ke lo je un le ma ti je mo mo kon fi gba le ni mo kon sare lo si bi pepe ni mo ba yin ra mo le oluwa je o
2: elo loko
1: bo yin je o ba wa bu mi ba da so ki lo bi se be kin je un olawon mo yin ni kin ko fun yin o mo ba yin ra mo le ah be ni o cha di ojo keta ni mo e bo le wa
2: mi an ba tun de
1: won ti se won to won to wa lo ba npe number mi mi me do fun won number mi loja lo ba npe number mi lo npe mi a je wa ndi program ndi te ni ka fun jamo mo
2: eh
1: da fun jamo photo mo ba ri ta ti mo miss call ta
2: ti wa miss
1: mo ni jan go nta n ba bo ta lo mo ri ta ti mo miss call ngba jade ta lo npe mi iwa da niyan lo lawon alaanu ni ta wa mi wa
2: awon alaanu ni
1: won ni kin sale ma bo ba yo kada ni kin gbe o ise won kada ni o kada ba ni 700 joje ni ti e no mo ko joko ni o je lu mi lo ni
2: o ru yin loje
1: o ru mi loje bo je ri mi bayi inu won ti dun o ni kin pada si bi ki yen kin je ma bo mo wa sese wa nbo mo gbe bagi yi church dani wa e wa pade mi ni o gbe ah mama ati wa yin lataro mo ni a emi re mo lọ tọọchì ni program mo wa ibẹ ni wọn ni o ya lọ bá pa mi lọwọ wọn gbé mi gọkadà wọn gbé mi lọ sílé ńlá tó wà ring road ibẹ náà gbé mi lọ
2: níbo
1: ring road ilé ńlá kan tó wà níbẹ tó ti ń jẹun báyìí báyìí gbé mi wọbẹ lọ nìyẹn lọ tẹ tábìlì ńlá síwájú mi
2: wọn tẹ tábìlì oúnjẹ lẹ
1: bẹẹ ni o
2: níwájú yín
1: níwájú mi
2: lójú àwọn ọ̀tá yín
1: bẹẹ ni o.
0: mo mẹyẹ bọ lápò ni mo mọ̀ọ́mọ̀ mo ti gbé ẹ̀rí yìí tẹ́lẹ̀ mo tó ń tó ń gbé fún ìdí kan olúwa ní nínú oṣù kẹjọ yìí gbogbo ẹni tó bá gbọ́ràn tó o lè fòkè ní ìgbà mẹ́jọ nínú ilé olúwa ló wọ́n tẹ tábìlì oúnjẹ sílẹ̀ there is what we call defined provision ìpèsè látọ̀run ara nǹkan ní ìsìn lónìí ní ìsìn àwọn èèyàn wà ní gbogbo church ìtẹ́mi gan mú bọ̀ láti canada ìmọ̀ fi lé olúkúlùkù lọ́wọ́ ẹnìkan ní kí a ní bó ti wulẹ̀ òbínbí òbínbí sámúdélé kábínà ṣàtàlì àbàdà àṣà ìgbà mẹ́jọ ni kò fò ẹni tí ó sàánú rẹ ìpèsè látọ̀run wá báyìí lolúwa wí ọyàgbà ẹgbà lórúkọ jésù oníṣẹ̀ṣẹ̀ ní ọjọ́ kejì inú àwẹ̀ bá wa gba àwẹ̀ dago kan mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ mọ̀mọ́ ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀.
1: àti fibre life ńlá wọ́n gbé wájú mi.
2: fibre life.
1: ńlá wọ́n gbé bẹ́ẹ̀ bí ó wọ̀ ta oníke wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n tún wá mú kọ́ọ̀pù kan ó tóbi báyìí wọ́n ta ajá ice cream sí i wọ́n ta
2: ice
1: cream wọ́n ja kíná ti ń pè cornflakes gbogbo ẹ̀ àti chinchin ó wà lórí ẹ̀ nílé ìwòye lẹ́ẹ̀lẹ́ ti pọ̀ ju nílé ẹ̀jẹ̀ fún mi lówó ti kúkúrú ó jẹ́ ń ta lọ́mọ ní mọ̀yẹ́ ní káwọn ṣe ni àjẹ́ kámẹ́rà ń yà mí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wà lórí títọ̀ àti mọ̀ ṣe gbé 100,000 lé
2: mi. 100,000.
1: wọ́n ní bọ́sẹ̀ àti ọláwálé kí máa fàdúrà ránṣẹ́ sí àwọn ọmọ mi tó wà ń lo ìbò kí máa fàdúrà ránṣẹ́ sí wọn wọn náà nípa fún mi lówó.
2: ẹni sùn ọmọ yín sì ń bẹ́ lu ìbò.
1: èmi ò lọ́mọ ń lo ìbò. ẹni oriru ọlọrun eyi ri o.
2: Àwọn ni àwọn ará abẹ ni wọn fi owó ọbẹ ránṣẹ
1: sí. Ẹni oriru ránṣẹ sí mi o.
2: Mo pọ̀ ń bọ̀ yìí mọ̀mọ́.
1: Ló bá ní màmá, àdúrà yìí ti gbà o, ẹ túbọ̀ máa bàdúrà ránṣẹ o. Ìyẹn ni tọ́rọ wá wúlọ̀ ọ̀la nìyẹn jẹ́. Wúlọ̀ ọ̀la lẹ̀ ń tọ́rọ wá ń jẹ́, ó lóun wúlọ̀ ọ̀la lòun ẹ bàdúrà ránṣẹ sóun náà kẹ́jẹ máa gbàdúrà fún ọmọ yín tó wà ló Ìbò. Àdúrà yìí ti gbà o, ẹ tẹra mọ́ ju àmì mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wa fún.
2: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Mo polówó fún kẹyẹ, ó nítorí ohun mọ́tò lòun wá kọ́ gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ni ọlọ́run òjijì pípé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́n fowó ránṣẹ́
2: sí mi
1: o. 100,000 lọ fún mi ìdá mẹ́wàá rí.
2: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
2: Ẹ tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti
1: ẹjọ́. Ìrí bí san mo kàn ń di mọ́ra kiri ni kódà.
2: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fọyín 150. Kí wọ́n lọ fi kún ọjà wọn. Ẹ gbé owó yẹn lórí. Ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà. Yí ìtàn mi padà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ Imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ bá bára yín ẹ mọ̀ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ bá ń lọ ẹ mọ̀ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kíbi ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ̀ gbọ̀n bí owó. Ẹ sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ mọ̀mọ́, mo sá mọ̀ pé wọ́n níbí làwọn ti ń sáàf. Ìn nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibí wọn ti ń sáàf. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáàf. Níbo lo ti ń sáàf? Alleluia o. Department ibo lọ wà? I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo lo ti ń sáàf? Màmá níbi ilé mi ti ń sáàf. Ojú ò sì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tànà mọ́mọ́?
1: Ọṣẹ olómi ni mò ń tà.
2: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
2: Liquid.
1: Àti àìsá ni máa ń ṣe tà.
2: Ta ni máa bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
2: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra
2: mi. Owó yẹn lè náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
2: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Nice! Gbogbo yín lè gbọ́ testimony màmá yìí. Àwọn tí ò gbọ́ wọn rí lórí TikTok. Bí mo ṣe gbé testimony yẹn tán, bẹ́ẹ̀ ni mo gba text message níwájú ẹni tí mò ń lọ jíìn fún ní ọjọ́ ìdájọ́. Màmá màmá ò níbi tẹ́ ẹ bá wà, ẹ lọ múra o. Ẹ pàdé mi ní chọ́ọ̀chì láàárọ̀ yìí. Bàbá kan, brọ́dà kan, ẹni Ọlọ́run kan tó fẹ́ràn Ọlọ́run nínú ayé mi, ó kàn kọ lẹ́tà sí mi ni. Ó ní níbi tí màmá yẹn bá wà kí n pè jáde kí n tún fún ní 2,000,000 naira níwájú Kristi. Màmá olóore mi tún ti dé o. Èyí ò tiẹ̀ wá gbégbọ̀n náà TikTok báyìí. Ó ní pásítọ̀ ẹ bá ń kó 2,000,000 naira fún ìyá yìí. So màmá orí rẹ tún ti sọre láàárọ̀ kùtùkùtù. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè nínú sáfíìsì lónìí, ìsìn tòníwulẹ̀ tí ẹ yàtọ̀. Ẹ tún ti ní 2,000,000 naira ńlẹ̀ o.

0: 7. Àwọn ọ̀dọ́ 13 to 30 gbogbo bi tẹ ba wa àwọn wọn ni first service second service o bẹrẹ láàrin ago mẹ́sàn si ago mọ́kan láàbọ̀ ìgbà yẹn la wa bẹrẹ àdúrà wákàtí kan 12 to 1 o ba tan aba parí ẹ̀ fún ti Sunday tọ̀sẹ̀ yìí mo wá fẹ́ sẹnu báyìí pé sun le sànda mẹ́wàá sun le sun rẹ májẹ̀mú rẹ ìwọ náà try ibì kan ní ti mọ̀ bẹ̀rẹ̀ òṣùwọ̀n ya yẹn kún bó ṣe mọ̀ sànda mẹ́wàá rẹ̀ ni ọ̀dà account number church ni fún gbogbo ọmọdé àtàgbà o fẹ́ sun rẹ májẹ̀mú rẹ lónìí ọ̀rẹ́ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè àbí o fẹ́ sànda mẹ́wàá tàbí ọ̀rẹ́ àdúrà mi gbà ẹ lo account number yìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade bi yan ba wole lo eleyin 2017 42 90 47 Comfort Life Mission International lo ni o gbe jade First Bank wa niyan enikan ni wo ni ese bibeli wo la fe ka kin to gbadura fun awon omo Olorun ti won bi loni ese bibeli ta fe ka loni fo modi atagba eja kawe sakaraya a mo ti fe pari odidi bible ati pari gbogbo majemu titun awa fe mu majemu majemu lai lai loku die ta fe pari ati de iwe sakaraya bayi eja ka 1 to 7 because 14 lo wa nbe ka pari e lola sakaraya chapter 1 titi wo chapter 7 eyin omo Olorun ti won bi loni on the second osu kejo ekunle eyin te mark wedding anniversary ekunle mo gbe owo mi soke loruko baba toma ati temi mo ki oni majemu anu ko rangeli si oh in to kan ninu oro yin kangeli oyosi odun re o mo fi yin odun ni odun ya wa pe yin happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadura fun nigeria eyin angeli te ran awon omo israeli lowo eyo si wa in Jesus name gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 God bless you.
1: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun tàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì dátí 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dátí 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dátí 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wá ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn.

0: Jésù. Lorúkọ Jésù la yóò bá yín.
1: Ami Jésù.
0: Yóò fi dàgbà.
1: Ami
0: Jésù.
1: Ami Jésù.
2: Ami
3: Jésù. Gbogbo àti wọn gbà fọmọ náà. Ọlọ́run kò mú lọ sílé àṣẹ. Àwọn tó kù tó ń wojú Ọlọ́run fúnra yọ̀ báyìí kí tiwọn náà òde. Gbogbo àwọn tó ti padì sẹ́ sínú. Lorúkọ Jésù ká gbóhùn yá. Ká gbọ́tọ̀nà o. Gbogbo ọmọ tá a bí wọn ò ní kú o. Lorúkọ Jésù. Àwọn tó wà ní oyún òní lómi àníṣe. Bàbá balẹ̀ mo bá yín yọ o. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ìró ayọ̀ ìró ìdùnnú. Àmọ̀ bẹ̀rẹ̀ ayé wọn. Àwọn ni mo pa ayé wọn. Ẹ kú rí.
4: Káyéwò ara lámọ̀ lákàpẹtẹ.
5: Kí ni Ọlọ́run ṣe tẹ́wọ́?
4: Àwọn ọlọ́run ṣe ìyanu inú ayé mi lọ́nà tó lọ oo. Mo dúpẹ́ dúpẹ́ o. Ọmọ mi lọ pò lóyún. Ó sì bì láyọ̀ àtàlẹ́ ìbejì ni wọ́n. Gbọ̀báyá ni ó gbé fọ́tò dé. Àyàmí ọlákàrà. Gbọ̀báyá ni ó gbé fọ́tò. Wọ́n ní bó ṣe rí ni. Wọ́n ní bó ṣe gbọ̀yá wọ́n ní kọ̀ọ̀ ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ ò tó kọ́ máa lo nǹkan ẹ̀jẹ̀. Ó lo nǹkan ẹ̀jẹ̀ lo nǹkan ẹ̀jẹ̀. Mo ní máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí. Ọmọ lórí tí mo máa pé kẹ́ ẹ lò. Ọlọ́run sá ṣe ìyanu. Ó sàbí ìbejì mo kú tán. Ọlọ́run lọ dà ń padà. Ó bí ìbejì o. Ẹ ń ronú ni. Ìyá ìbejì ń bẹ o. Àwọn ọmọ ìbejì náà ń bẹ o. Ọ̀nà wọn jìn ni. Ẹ mọ̀ wá nǹkan kan máa ṣe wọn. Orí ètò yìí ni o. Nígbà tí mo dé àyè ẹnìkan máa sọ wípé ẹ̀rí òdìyẹ ṣe tiẹ̀. Ẹ̀rí òdìyẹ ṣe tiẹ̀. Ẹ̀rí òdìyẹ ṣe tiẹ̀. Ẹ̀rí òdìyẹ sì ṣe tiẹ̀ náà. Ẹ bá fún nẹ́tọ̀ ni. Ọlọ́run sì gbà fún mi. Mo kú tán Ọlọ́run lọ́dà ń padà. Mo dúpẹ́ o. Àmì àmì o àmì o. Àmì àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù. Àmì àmì àmì. Àmì àmì àmì. Àárọ̀ bí ìrà padà gbogbo a.
5: Gbogbo ti jẹ́
4: pàtó fún rere. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ní ilé bá ṣe dojúmọ́ mi ó ṣe.
5: Bí bẹ́ẹ̀ni ní ìràpadà
4: mẹ́yàn. Gbà sí ẹbí mọ́. Àmì àmì àmì àmì ọlọ́run àmì. Àmì àmì àmì o. Àmì àwọn
5: ọmọ.
4: Àmì àmì o. Àmì.
6: Èmi ni Yetunde Ọládiméjì.
5: Àdúgbò lẹ́tí wá. Ẹ máa dọ́kọ̀ ẹ méjì.
4: Táíwò ara lámọ̀ látàpẹtẹ.
6: Èmi ni Yetunde Ọládiméjì.
5: Àdúgbò lẹ́tí wá sí iléeṣẹ́.
6: Pàrà pàrà olóríire.
5: Kí ni Ọlọ́run ṣe torí mo rí ayọ̀ lójú ńkẹ́ wá dúpẹ́ lé lórí pé lórí ètò yìí
6: ni. Ọlọ́run ṣe ìyanu nínú ayé mi. Èmi ni mo mú ọmọkùnrin kan wá. Mo ní ọ̀nà rẹ̀ ó dí. Tó bá ti ń ṣiṣẹ́ gbogbo rẹ̀ ṣáà ń dàrú. Ẹ sì gbàdúrà fún wa pẹ̀lú ìtọ́ni ọmọ mi ni. Tó lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ sọ pé ìyàwó ẹ̀ lóyún sínú. Tó ìgbà tí ó sì ẹ sì ṣe tọ́ni fún wa pẹ̀lú àdúrà. Tó ìgbà tó wá fẹ́ bímọ. Ìgbà tó fẹ́ bímọ wàhálà ṣáàdé. Ìgbà tọmọ jáde tán. Ilé ọmọ àtọmọ fẹ́ jáde. Tó mo ṣàwà sáré. Mo wá ṣe ẹrọ bí arúgbó ọjọ́ kó gbà mí. Ọlọ́run àfọ̀tí sáwà làdé tí kò kò gbà mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé gbà tí kinní yẹn fẹ́ jáde. Ti ilé ọmọ ló fẹ́ jáde. Nígbà mo sì ti ṣe ìrúbọ yẹn. Ọlọ́run jẹ́rìí ara rẹ̀. Kinní ilé ọmọ yẹn ó wá já sínú rẹ̀ jálajàla. Ó já ni bígbà ìkísà báyìí. Bó ṣe já sínú rẹ̀ nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín. Ilé ìwòsàn tán bíi tó sí ọ̀dọ̀ wa náà ni ilé ìwòsàn tán
5: bíi tó. Orí ètò tẹ wá ìgbàdúrà àti ìgbàdúrà ìlẹ́sìn
6: mọ̀ wá. Mo mọ torí pé ojoojúmọ́ ni mò ń gbé tòyín omi tí má ti bù sí ìdí rédíò mò ń lò ó. Àgbà tó lóyún tó àyà mi ń já mo sára ní ẹ̀dákan ẹ bá ń gbàdúrà fún ẹ sì fún mi nítọ́ni. Tó ìtọ́ni tẹ́ fún mi náà náà ni mò ń lò. Nígbà mo sì tún ti tó tún ti di wípé ó fẹ́ bímọ tí wàhálà dé mo sì sáré lọ sí arọ́bí. Mo dárúkọ yín sí Ọlọ́run yín sí Ọlọ́run sì jẹ́rìí ara ìná ayé mi. Wọ́n hàn tó mi fún mi ìdí rédíò mò ń gbé sí o. Ìdí rédíò ni mò ń gbé sí o.
5: Àbí tẹ́ ẹ bá wá sí iléeṣẹ́ náà tó ní kálukú wọn sọ tiẹ̀ ní wíìtì wíìtì ọmọ yẹn ò ní kú.
6: Àmì Jésù Kristì.
5: Lórúkọ Jésù àìsàn tí ń ṣe aláìgbàgbọ́ lẹ́yìn ìbímọ kò ní ṣe yọ.
6: Àmì Jésù Kristì.
5: Àtẹ̀mí àtẹ̀yìn àtàwátá ara mi ṣe ogologo òní di tiwọn.
6: Àmì Jésù Kristì.
5: Ẹni ọmọ yín ẹni ọ̀nà ti là fún
6: báyìí. Bẹ́ẹ̀ni.
5: Lórúkọ Jésù ọ̀nà tó là kò ní bí.
6: Àmì Jésù Kristì.
5: Màmá ẹ̀mí yóò gùn.
6: Àmì Jésù Kristì.
5: Ẹ jèrè ọmọ.
6: Àmì Jésù.
5: Ẹ jèrè ọmọ.
6: Àmì.
5: Ìtàpé yín.
6: Àmì Jésù Kristì.
5: Bẹ́ẹ̀ni yóò.
6: Àmì.
5: Olúwa dọ́mọ sí.
6: Àmì.
5: Jésù Olúwa wa.
6: Àmì.
7: Hallelujah.
8: Bye.
7: Hey.

0: dúpẹ́ lọ́run ṣe ohun ńlá fún wa torí náà wa ń yọ. Ẹnìkan ní tóun bá ti gbó ohun mi.
1: Ní Olúwa.
0: Ọlẹ̀ tinú àpètò dé jáde.
1: Ayayaya.
0: Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ 32 FM 94.9.

fi ìròyìn ayọ̀ wọlé. Bí a ti ṣe ṣe gẹ́lẹ́ ní oṣù àṣepé tó kọjá. Wákàtí ẹ̀rí lẹ̀yìn gbọ́ fún ìgbà àkọ́kọ́. 32 FM Laughter House Premier Hill Mọ́kọ́lá. Dr. Apostle Taiwolade ló kọ mi. Bákan sí iná White Jugba. Ó ní ó ń dà mí sáfẹ́fẹ́ ní àwọn ọmọ ẹ̀rí page. Ẹlé tẹ̀lé wa ní live ní Apostle Tekobo on TikTok. Tàbí kẹ́ tẹ̀lé wa ní live ní Taiwo Tekobo Alade on Facebook. Abdulsalam ọmọ mi dada wa n bi. Abdulsalam ojú ẹ̀mẹ̀rin. Sake. A wà ní live ní 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ on Facebook. Aná ni Pella ṣe ìyàwó JP 2026. Ìròyìn ayọ̀ ni. Ọ̀dọ́mọdé olówó. Mo sọ fún White lánàá, mo ní àkàndá lọmọdé. Àkàndá ọmọ ni. Ọ̀pọ̀lọpọ̀ lónírú Pella ló ti ṣẹ́ wọn dànù.

kí balẹ̀ ìrọ̀rùn latest grandpa gbogbo àwọn aláboyún tó kù nínú oṣù yìí ọlọ́run yóò sọ wọn láyàtọ̀ lápá gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú ọlọ́run ọlẹ̀ ọmọ yóò sọ gbogbo ẹ̀yin tẹ̀ ti bí kò ní dò ó fi ròyìn ayọ̀ wọlé láàárọ̀ yìí òní ni sunday àkọ́kọ́ tó fi ṣe ọjọ́ kejì nínú oṣù kẹjọ 2026 oṣù yìí ni mo pè ní oṣù sílẹ̀kùn a fẹ́ wíbẹ̀ kò rí bẹ̀ láàárọ̀ yìí ọlọ́run mo dúpẹ́ gbogbo àwọn kan tẹ́ kó lé mi lọ́wọ́ ẹnì kankan ò sọnù ẹ máa ju ọwọ́ sọlọ́run bẹ̀rẹ̀

kan ti a fun wa lori eto yi eto yi ti pe odun mokanla o eto yi lo koko bere pe ta ma so eri ni idaji mo silekun fun awon pastors olorun lo mi lati ta opolopo won ji opolopo mo ko won le gbo eto la go marun eyin ti asin ko letter pe kin lo kiri ni waju olorun ba ti eni o ti e kalaji kan lara o ni se won ma nso yin mo le soju kan ni oníkaluku ló mọ ìpè tí ẹ o oníkaluku sì ló mọ ìdí tó fi ń ṣe tí ẹ mo sọ eléyìí torí ẹ̀yìn tí ẹ̀ ń yẹmí lẹ́nu ẹ lọ kiri sọ́rìn yìí mojú kan ni oníkaluku ló mọ ìlépa tí ẹ mo mọ ìlépa tí mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ń fẹ́ta wà lára kọ́kọ́rọ́ tí a máa ń lò lórí ètò yìí ẹ ń fẹ́ta túmọ̀ sí ìwọ́ ṣí oníkọ́kọ́rọ́ tàwa fi ń ṣílẹ̀.

gbogbo ẹ̀yin ilẹ̀kùn ayérayé tí ń ṣe orí kùkù. Psalm 24:7 ni ẹni ẹgbẹ́ orí sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé gbogbo ẹ̀yin ilẹ̀kùn irin mo fi náà ti àrá ṣí yín sílẹ̀ láàárọ̀ yìí.

2016 oṣù yìí mo ta 9 ọwọ́ wa ọ̀pọ̀lọpọ̀ kan ṣe ìfàmìrányàn àwọn ọmọ ìtumọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìjọ apostoli ti kristi afúnáni ore ọ̀fẹ́ láti ro òróró àti omi ṣé mo ta òróró àbí mo ta omi àbí mo ní ẹwà gbòòróró ọ̀fẹ́.

0: fẹ́ lọ sáàwùjọ wa. Olúwa
1: ni jagunjagun ni.
0: Ayé ikú fún òjijì ikú, Ọlọ́run bá ń gbọ́. Kò sí oṣù, kò sí ọjọ́ kankan tí ibi kì í rìn. A fẹ́ tilẹ̀kùn mọ́ ibi. Àwọn ìròyìn kan jáde nínú ọ̀sẹ̀ tó kọjá ò bọkàn jẹ́.
1: Olúwa ni jagunjagun ni. Olúwa ni jagunjagun ni. Olúwa ni jagunjagun.
0: Wọ́n tún bá wà ní ìtòrí. Ìtòrí òjìnà ó wà lẹ́yìn àárín méjì ewé koro.
1: Ká
0: tó wọ Abẹ́òkúta.
1: Olúwa ni jagunjagun
0: ni. Àwọn adigunjalè kan sì lọ sí iléèwé poli tó wà ní ìtòrí yìí. Ọmọ marketing department kan tó ti jáde. Tó fẹ́ sign out pé òun kò ní iléèwé tó kú ọ̀sẹ̀ kan. Adigunjalè wọ̀nyí sì ka ọmọbìnrin yìí mọ́lé, ó sì yìnbọn lu lójú.

0: ẹ kú dédé àkókò yìí ẹ jẹ́ ká lọ sí àwùjọ wa bíbélì ní ká máa ra ìgbà padà torí búburú ni àwọn ọjọ́ kódà ẹsẹ̀ wúrà mi jẹ́ ká mọ̀ pé ìràpadà ẹlẹ́yàn ó ní ọ̀rọ̀ tí à ń ṣe ipa tọ́lọ́run fi fún wa tí à ń dá padà kódà ẹsẹ̀ wúrà kan sọ pé búburú tí òjọ́ kọ̀ọ̀kan ó tó fún ara búburú tí òjọ́ ìṣẹ̀lẹ̀ tí yóò fẹ́ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè wa ní ọjọ́ ìkẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2026 ní Baálé street ní Àjùwọ̀n. Àjùwọ̀n wà ní ìjú àárín méjì ìjú gba ìjú wọlé lọ sí Àjùwọ̀n lẹ́gbẹ̀ẹ́ Àkútè magbọ̀ ní onígbòdo tuntun jáde ní Bẹ́gà gẹ́gẹ́ bí agbègbè yẹn ṣe jẹ́ Ogun state ní àlẹ́ka Àjùwọ̀n mọ́. Ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ nínú bíbélì ilẹ̀ ó gbé Kóra dátà àti Àbúrámù mi mo gbàdúrà pé ìjọ tí ibi bá máa ṣẹlẹ̀ a ò ní nípin nínú aburú àwọn tí aburú sì ń ṣẹlẹ̀ sí Ọlọ́run kò jọ kó fi òróró tura kó fi kọ́ nǹkan àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí. Ní nǹkan bí aago méjì ọ̀sán ni wọ́n ní ilé ìdédé dàwó lulẹ̀ gbogbo àwa kọ́lékọ́lé àwa tí a fi ilé ṣe okòwò ẹja kèsàrà òṣùwọ̀n tó bá fi wọ̀n láfihàn fún ẹni tó fẹ́ gbalé báwo ló ṣe fẹ́ mọ̀ nígbà tó bá rí ilé tó torí rekete àdúrà mi ni pé a ò ní ṣílẹ̀ tẹ̀ a ní tojú ilẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa sọ́tí ẹ o àwọn òbí mi ti san ibi placenta mi fún ìwọ̀n ilẹ̀ èmi àti ìdílé mi iye layàn ó ní ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú ẹ̀ ti ṣe sọ ilé alájà mẹ́ta ni méjì tó wà láàrin ìkejì tó wà láàrin àti ìkẹta sì wọlé lọ ṣíkún gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú ẹ̀ ti ṣe sọ ìṣẹ̀lẹ̀ bàjẹ́ gbà ni ẹ gbọ́ wọ́n ti ṣe wí.
1: Baálé Road lájú àwọn fún wa láàrin àtàwọn fún wa nísàlẹ̀ pátápátá àwọn fún wa ní Fresh Story àtàwọn fún wa nísàlẹ̀ wọ́n ti wọnú lẹ́lẹ̀ wọ́n ti fi sink wọnú lẹ́lẹ̀ lọ.
0: Kí Ọlọ́run kò jọ kó dáwọ́ aburú dó lórílẹ̀‐èdè yìí búburú tó ọjọ́ kọ̀ọ̀kan tó fún a ò ní rìn ìjọ tèmi bá kùnà a ò ní bá wọn rìn ibi tí aburú yóò gbé ṣẹlẹ̀ sí pa a ò ní ṣílẹ̀ tẹ̀ a ní tójú ilẹ̀ mọ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìkan nínú àwọn oṣojú mìíràn sọ pé irọ́ o tí òkè lówó títà rín tó sì mú kí ilé méjì tó wà nísàlẹ̀ owó lù wọ́n ní ṣíkún síbẹ̀síbẹ̀ ìyàwó owó èwo ló dá ẹ̀gbọ́n tarábìnrin náà sọ.
1: Kọ́tí tírí sítórí bìdì kú rẹ̀ o. Ilé mo máa ń gbọ́ nínú ìrírí láyé mi.
0: Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti pe àwọn òṣìṣẹ́ pàjáwìrì ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n yí àwọn kan ní ó fẹ́ tóbi ìṣẹ́jú mẹ́ta kan tàbí wákàtí mẹ́ta kan tó débẹ̀. Wọ́n dóòlà àwọn kan kódà tó bá ní lọ́kànjẹ́ ni pé ọmọ òkókó bí a ti ṣe gbọ́ ọmọ òkókó ọmọ ọjọ́ mọ́kànléní ogójì tó wà nínú ìṣẹ̀lẹ̀ yìí àwọn tó wá ṣe ọlọ́jọ́jọ́ ọmọ àti ìyá ọlọ́mọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ fi ara pa yánnayànna tí wọ́n sì rí àwọn díẹ̀ dóòlà. A gbàdúrà pé ibi ò ní ṣẹlẹ̀ nílé wa mọ́ ẹ̀yin ìjọba ẹ dákun abẹ̀yìn ni ẹ bá mójútó ọ̀rọ̀ ilé wíwó yìí pàápàá ní àwọn agbègbè tí à ń sọ yìí àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin kọ́lékọ́lé ẹ̀yin agbálékọ́ tí wọ́n ń pè ní developer ẹ jọ ẹ já rọra o òṣùwọ̀n tó bá fi wọn ńlá fi wọn fún ọ iye òwò àwí tọlọ́run yóò ṣe. Ṣé medicine after death lè máa ń pé? Ìjọba ìpínlẹ̀ Ògún dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí tó lè fà á. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba wa tó yẹ ká ṣe síwájú la máa ń ṣe gbẹ̀yìn. Àbí ẹni tó fẹ́ gbalé báwo ló ṣe fẹ́ mọ́ nígbà tó bá rí ilé tó rí ṣìkìṣì. Àbí báwo la àbí kọ́ lọ́run kókó wa yọ ni. Ibi tí ò bá oṣù yìí rìn kò ní pẹ́ kò ní

0: White Juba.
1: Olorun Taiwo Alade o. O se bebe. Olorun Taiwo Alade o. O se bebe. Daddy e kaaro o. Aku si mi o. Ah, daddy. O dupe lowo Olorun Taiwo Alade o. Oruko mi ni Bukola lati Muslim. Ah, mo dupe lowo Olorun Taiwo Alade o. O se bebe nu aye mi. Mo dupe o. Emi ti mo so yi pe ko nse oji. Ma ka sa deje subu na ni. Toju mi o su lo ni nkan ti o nse mi tele tele. Fun mi ni toni ti mo si tele toni te fun mi. Mo ni mo ti jere Olorun Taiwo Alade. Ogun to ti se ni ko le gberi mo lai lai. To su kokola to su wa pari. Osu keji la fi pari mi o ri ko se mi. Osu kini to wa pari ko to se mi tori ososu ni o. Ososu ni niwon ba bi osu meji abusu meta to fi se ni yen. Every month bayi to su kan ba tin pari lo bayi. Emi o kan se mi wa ti ma week ti ni le da nkan kan se. Ah, orupo lowo Olorun Taiwo Alade o. Olorun ti o fi mi sile, Olorun ti oko mi sile, mo dupe o, mo tun wa dupe pe mi o so mo nu lodun to lo, mi o so ko nu, emi nu o so nu, mo dupe lowo Olorun Taiwo Alade apostle ko bo o, Olorun ti nje mi ni ninu aye wa, Olorun ti o fi wa sile, daddy mo mo riri Olorun yi o, mo mo riri ise iranse yin ninu aye mi ninu ojile mi o, mo dupe o, eni segun wonu ogun, eni tude wonu ide o, ogun ogun ni di ti yin loruko Jesu o. E se mo dupe o.
2: E taara o daddy. A pe wo omo nu wo nu da si o. Egbon omo ni o je omo yi ni o je o. Onu o da si o. Agbara Olorun awon yiku na o soju emi yin o. Eh daddy, mo ni eri lori oloyin mi ti mo so fun yin pe wa npo lori. Mo ni ma nse ira pada mo de ma nse ifrata. Tori ara omo ijori afefe le mi na wa. O wa salaye oro kan fun mi pe tori ke tita si pa ti bi. O wa salaye oro kan fun mi pe ngba ti ohun ba tin brush pe to ma ti po ma po eje wa o pobi a brush kan ona fun won ni onijo keji na be na ni a se pobi a won fun brush fa ona fun onu to ba ti wa ti kan e ba ti wa se ohun ibi ori okekun inu ye de ti yo dada pe bi dudu bo yo sa ma mo dun ohun oke dudu yo sa ma dun yo ma dun ohun mo de fun ni ororo ti a ma se prayer si ti mo ma gbe si radio mo se di e fun o tun wa lo tun wa fo yin be ni igin pe o tun se wa po o tun wa po eje yen o tun wa po ju ti tateyin wa lo ah ori mo se sare wonu le ni yen girigirigiri won kan mu ori yen ni won kan da si ofun ni o ko ti en so pe ase gbugbe lo mu tan ni ni je ko won mu tan to ba ti e mu tan won tun lo gba mi lo omo mi ohun o lo n ba dam fun iya lenu ati agbara Olorun ti n ba eto wa yin rin eyin ni woli wa nisiyin o woli wa ni igba yi ni ọgbà Olorun sì ni dágbére fún yín nítorí pé mo nígbàgbọ́ gidi nínú pé yín dẹ̀ ń ṣe ìyanu fún mi lọ́pọ̀lọpọ̀ tí èmi gun ti ẹ̀ lè wò tán tí mi dẹ̀ lè ka tán dádì ó ní dìsí yìí kóun fọ ẹnu kóun fẹ́ fọ ṣe kan ó lóun ò pọ̀ ẹ̀jẹ̀ yẹn mọ́ ó lóun ò pọ̀ mọ́ kí bóun ṣe da òró yẹn mọ́ ẹjọ́ kejì tóun tún fọ yín ó ní kó wà mọ́ ìjọ kẹta ó lóun ṣáà wá ń wò pé òróró dádì ẹ̀rí mi rèé nítorí pé òróró àná tí èyí òróró alágbára ni òróró ìyanu ni òróró tó ń ṣẹ́gun fún ni ni tẹ́bi náà máa ń lò dáadáa láti bí ọdún bíi méje tí mo ti ń ba yín rìn bọ́ mi ì ṣe mistake láti sọ yí pé bí a mi lò bẹ́ẹ̀ sì láṣọ àdúrà nígbà náà dádì ọlọ́run ó máa ságbára yín dọ̀tún ẹ̀rí mi rèé o ọlọ́run ní fi yín sílẹ̀ o ẹni ṣẹ́gun wọnú ogun ogun ayé ò sì ní borí àwọn ọmọ yín gbogbo èso yín pátá àbọ̀ lòun máa dájú lórí wọn ẹ ṣé o ẹ ṣe ń bomirin ọgbà wa o ọlọ́run ilédùmarè yóò mọ bomirin ọgbà tiyín náà ẹ ṣe mo dúpẹ́ gan-an ni o.
3: Ami. Hello apostle ẹ káàárọ̀ sáà káàárọ̀ àkúsinmi ni a kú oríire ọmọ tuntun o ó máa bá wa kalẹ̀ ọlọ́run bá wa wò ọlọ́run á dá sí o ẹ̀sán tó máa ń ṣe ìyọmọ lẹ́yìn ìbímọ ọlọ́run jẹ́ kó ṣe wọ́n o wọ́n mi ẹ̀kọ́ ọwọ́ ló mi o ọlọ́run á wọ ọlọ́run á dá sí o ẹ̀gbọ́n ọmọ ló máa jẹ́ ọlọ́run ní fikùgbà lọ́wọ́ wa àlékúnre o mi náà lẹ́rìí o orúkọ mi ni ọlárẹ̀wájú mi náà lẹ́rìí o ẹ ṣe ń fún mi nítọ̀ ni mo ṣe ń gbàdúrà fún mi náà lẹ́rìí ìyàtọ̀ ń dé bá gbèsè ayé mi ìwà bákan náà mu nǹkan tí ò ṣẹlẹ̀ sí mi rí ó ń ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà tẹ gbàdúrà fún mi tẹ fún mi nítọ̀ ni látijọ́ tí mo ti délé ayé wọn fún mi ní 50,000 rí ṣùgbọ́n mo dúpẹ́ lẹ́yìn ìgbà tẹ fún mi nítọ̀ ni mo gba 50,000 mo gbà tí wọ́n á dúpẹ́ iṣẹ́ mi náà yàtọ̀ tó bá fẹ́ lé ọlọ́run apostle tekubo ó ń lọ sí mi tí mo bá ti pè báyìí ló ń dìde tó ń dá mi ló apostle ẹ ṣe ọlọ́run á máa ṣàgbára yín dọ̀tun òróró yí orí yín kò ní gbẹ àkọ̀tún tẹ bá ṣe ń tún mama wa tún tẹ bá ṣe ń dì ó mama dẹ̀ ọlọ́run á tún máa kọ̀tún láti máa gbowó ṣiṣẹ́ fún wa àwa ní fi yín ṣàwátì orúkọ jésù ìṣe àwọn ọmọ yín ó máa ṣojú ẹ̀mí yín ẹ ṣe o apostle mo ń sọ yín fátà mi tí mo bá ṣe ń sọ ni mo ń ráàánú gbà àmọ́ lóore o ẹ pẹ́ fún wa o ẹ ṣe gọ̀nsà.
0: Kí àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ lápapọ̀ nílé lóko lẹ́yìn òdì pé ẹ kú ọwọ́ mi o gbogbo yín pátápátá ẹ̀yin tí ẹ kí mi ẹ̀yin tí ẹ fàdúrà ránṣẹ́ ẹ̀yin tí ẹ fún mi lówó nípa ti ọmọ ọmọ mi yìí ọlọ́run àfiré kárí gbogbo wa o àkọ̀tún á kárí lórúkọ jésù gbogbo a ó rí ayọ̀ ọmọ ọmọ àwọn tó ń wojú ọlọ́run fúnra ayọ̀ tí mo náà dé àwọn tó ti bí òní dókú mo mọ̀ lóore o olùrànlọ́wọ́ ni tẹ́ nílò ló farahàn ẹlẹ́rìí tí mo ti àmẹ́yìn tọwọ́ yín àwọn èèyàn ti ń gba wá irú ẹ̀yìn tẹ́ ẹ̀ gbowó rí ọ̀run ti ṣí nìyẹn kò ní tì mọ́ lórúkọ jésù ìpèyà pé yín sí a pé gbogbo wa àfijọba ọ̀run ṣẹ́fàjẹ́ àwọn ò ní rí bí o ẹ kú oríire mọ́.
4: ìwọ lápọnmọ lápọnmọ máṣá pọnmọ pọnmọ.
5: tí mo bá rí àyè lórí ètò láàárọ yìí wọn mi jí òní kí n pín tíkẹ́ẹ̀tì mẹ́wàá pé ká jọ wá jàmàlà lọ́ndì 29 ọ̀fẹ́ ni o ìwọ tí o bá mọ̀ pé o lè ráyè wá gbà ní aago mẹ́sàn-án láàárọ̀ yìí ìwọ ni kò pè wọlé o jọ nítorí ọlọ́run 3000 lẹ́yọ̀ kan tí wọ́n ṣe yẹn má ó sùn kì í ṣagídí mo fọlọ́run bẹ̀yìn ni ṣíṣe kó wá pè wọlé kó má wá gba tíkẹ́ẹ̀tì kó kàn waste 3000 dànù kì í ṣe agídí ọgbàwọ́ náà ni pé káwọn bó ẹnu mẹ́wàá pẹ̀lú tọ́lọ́run ṣe fún àwọn latest grandma wàá pé èèyàn mẹ́rin láàárọ̀ èèyàn mẹ́rin ń dájì kódà iṣẹ́ dẹ̀ wà nílẹ̀ báyìí a ń lọ ọlọ́run kó máa sìn wá lọ ní oṣù ẹ̀yin tẹ̀ ń bi mí léèrè pé kí ló ń jẹ́ àpótí ẹ̀ rí àwọn ọmọ ìsírẹ́lì nígbà mose gbogbo iṣẹ́ ìyanu ni wọ́n rí wọ́n rí bí wọ́n ṣe na àpáta tómi jáde wọ́n jẹ mánà oúnjẹ áńgẹ́lì lákìjù wọ́n rí àparò tó rọ̀jò oríṣiríṣi ìyanu kódà wọ́n rí mọ́ ọ̀pá ṣe pín yẹn.

081-6953-7433. Jẹ́ ká rí ẹ̀rí rẹ̀ lọ́sùn ẹ̀rí rẹ̀ sórí WhatsApp mi. 081-6953-7433. Kí Jésù lè mú ọ lárada. Adẹ́tẹ̀mẹ́wà láwòsàn. Ẹ rí àwọn mẹ́sàn yẹn wọ́n jẹ́ mímọ́ ni àpá ìtẹ̀ yẹn wà lára wọn. Ẹ̀sàn yẹn sì ń padà wá sára àti wọn torí wọn sọ ẹ̀rí. Ẹ rí ẹnìkan tó wáyé àwọn làwọn tó ń sọ ẹ̀rí àmú wọn lárada.

lórúkọ ìgbìmọ̀ aláṣẹ. Tí ìkànnì aláyọ̀ tí mo wà yìí, ẹ̀rín ké. Wọ́n ì tí ń fi pọ́tébù ṣe yẹyẹ. Ó ló sá jáde lórí ríǹgì ló jẹ́ kí n mọ̀. Ẹ ṣe ó pa lójú ẹrí. Pọ́tébùlù ohun ò jà mọ́ o, àwọn olè wá torí owó kò ń padà òun kò máa kó ní òun jẹ́jẹ́. Wọ́n tọ́wọ́ ìyá bá dun ọmọdé. Kí ni mo jẹ́ bíbélì ẹjọ́. Iléeṣẹ́ tí ń dẹ̀rín pòṣónú la wà yìí ní Laughter House Premier Hill ní Mọ́kọ́lá, Ìbàdàn. Orin àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la fẹ́ gbọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tuntun wọlé, àwọn èèyàn tún ti sá wá ní Bàbí. Wọ́n ti wá sọ ẹ̀rí láàárọ̀ yìí o. Mo kí wa lórúkọ gbogbo àwa ọmọ ẹ̀rí. Bàbá ìjọ ní kinyín o. Baálẹ̀ Alhaji Sahibu Arẹ́gbẹ́. Baálẹ̀ Òdetọ́lá. Wọ́n ti pè mí láàárọ̀ yìí. Ẹ̀dá fèé ṣẹ̀tàn, àwọn ẹ̀dá àkọ́kọ́ nìyẹn. Ẹ̀dá Rasak Abegunde, bàbá oníṣègùn ìbílẹ̀. Ẹ̀dá Pọ́nú Jọwa gan, Àfá Mọ̀nsúrù. Kí ni nọgíjẹ́ ta máa ń pe Àfá yìí ní Bódìjà náà? Ẹran mi létí, Eléwúrẹ́, Grandpa. Àfá Sálíù Alukoro wà nìyẹn, àwọn náà wà ń géètì. Ẹ̀dá Adésínà. Ìyá ìjọ ní kinyín o, ìyá ìjọ wa. Mama Prophetess Mary Alabi. Ìyá ìwé náà ní kinyín, àwọn ṣe 60. Àwọn náà pa àwọn ọmọ ẹjọ. Ẹja máa wọ October náà, a fẹ́ ìdúpẹ́lá kọ́kọ́ ṣe náà. Ìyá ìwé wa, Mama Christina Adekanbi. Ìyá gbogbo wa mọ́mí worldwide, the latest drama in town. Ẹ̀yin obìnrin gbádùn gan, màmá ń ṣe ọlọ́jọ́jọ́ mọ́, ó yẹ káwa náà máa ṣàlẹ̀. Ọlọ́run kò sànú àwọn ọkùnrin ni. Nígbà mo rí ìyá Pẹ́lẹ̀ lánàá, mi ò rò pọ́ sóò bàbá Pẹ́lẹ̀ ń bẹ̀ yẹn lánàá. Ọlọ́run sànú ẹ̀yin obìnrin yìí o, Ọlọ́run yóò sànú yín ṣá. Ìyá Pẹ́lẹ̀ ló dúkú ló dúkú. Àmọ́ bóyá bàbá wa rí sáfù. Happy married life, Pẹ́lẹ̀ JP 2026.

0: ìròyìn ayọ̀ ni mo máa fi wọlé láàárọ̀ yìí oní ni sunday àkọ́kọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù afẹ́sílẹ̀kùn afẹ́ wí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ láàárọ̀ yìí adégòkè kan fẹ́ẹ̀ tó wà ń bì àwọn ni ó ka bíbélì fún mi abákàsínà white ó ní social media a manager ọmọ ẹ̀ rí látàyè alálùmọ́lẹ̀ bó ti gba word ọlọ́run kó wá ṣe náà ó yẹ àbí inú mẹ́ka mú kan o àti kan fún ẹ ní owó tó lọ fi ṣe ají èwo ló fẹ́ ají ló fẹ́ lọ ṣe àdúró owó yẹ àbí 30 million kan ìyá adégòkè mú kan nú ají àti òsígbà téèyàn ò lè ṣe ají kọ́kọ́ mú owó náà iṣẹ́ ẹgbẹ̀yìn ló yẹ káàjì gan jẹ́ fúnrú ẹ yìí àbẹ́ rí fìlà bẹ́ntì gan yìí ó ń díjú lórí facebook ẹni tó fẹ́ lọ ṣáájì nìyẹn ara fẹ́ mi o iṣẹ́ ẹgbẹ̀yìn ló yẹ kó jẹ́ fún ẹ inú mi dùn ara mi yá gágá láàárọ̀ yìí ìpani apanilẹ́rìn la wà yìí dr apostle tawalade ló kọ mi ẹ lè tẹ̀lé wa ní àwọn ọmọ ẹ̀rí page lórí youtube tàbí ẹwà live our live by ní tẹ́wọ́ tẹ̀kọ́ balàdé on facebook our live by lórí apostle tẹ̀kọ́ on tiktok abdulsalam wà ń bí ọmọ mi ojú ẹ̀mẹ̀rin séèkì wà nìyẹn ó ló ń tèmi sáfẹ́fẹ́ ní 32FN94.9 fẹ̀yìn on facebook live and direct ẹ kọ́ mi ètò tòní a fẹ́ wí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ gbogbo àwa tí ara padà láti rí oṣù tuntun psalm 107 verse 2 adégòkè ó yá kàwé.
1: jẹ́ kí àwọn ẹni ìràpadà olúwa kí ó wí bẹ́ẹ̀.
0: gbogbo àwa tí a rí àánú ńlá la rí gbà o a máa pè mo ka àwọn ìròyìn àwùjọ kan ní àárọ̀ ìyá àwọn kan pè mí pé ní nàìjíríà yìí ó ní mọ ibi a ó tilẹ̀kùn mọ ibi tí ó bá oṣù yìí rìn a fẹ́ wí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ láàárọ̀ gbogbo àwa tá ara padà láti rí ìsinmi àkọ́kọ́ mo gbàdúrà pé nígbà tá a bá tó rí ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ẹnikẹ́ni ò ní sọnù sàmí o ẹ jẹ́ ká mú ìwé orin wa àkété tí orin yìí bá wọlé tán àwọn ẹ̀rí ò wọlé ní kòbàkòbà fún ògo ọlọ́run a wà á tẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn náà ètò yìí kò fi ti ẹ̀sìn ṣe o ètò yìí kò kéde ilé ìjọsìn kò ní ọ má lọ sí ìjọsìn rẹ o ẹ wo màmá tó wá jẹ́rìí níjẹ̀ẹ́dógún màmá tí àwọn amòkùn ṣìkà fẹ́ ṣe ní ṣùtà tọ́lọ́run túnú àṣírí wọn tó lóun mọbi tá dúrà òun ti gbà màmá bọ́sẹ̀dé bọ́sẹ̀dé ń gbẹmiga láti ìyànà ọ̀fà màmá yẹn wá sí gbọ̀ngàn wọn lọ́lọ́pàá kan ibi táwọn ti ń gbọ̀n lọ́lọ́pàá kan ti ní àwọn wọn máa ń gbé tó ìyá wọn lọ chọ́ọ̀chì mọ́ sáfíìsì táwọn eléyìí o mi ò ní ẹ má lọ sáfíìsì o ìyá yẹn dẹ̀ gbọ́ràn mo sọ pé ìgbọ̀ràn ìgbàgbọ́ ìgbésẹ̀ rẹ ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ inú tó ní ọlọ́run jọ bá mi ṣe ìràpadà fọ́mọ mi o òun náà dá sí tọlọ́run ọmọ tí wọ́n gbúrò fún ọjọ́ mẹ́ta wọ́n dẹ̀ gbúrò ọmọdé lójú ẹsẹ̀ wọ́n pè wọ́n àwọn ọlọ́pàá pè wọ́n pé wọ́n ti track wọn a gbọ́ lórí ètò yìí in tó fi kàn wá nìyẹn andarí ògo padà sọ́dọ̀ ọlọ́run ẹ adégòkè díẹ̀díẹ̀ o àgbàṣepẹ̀lẹ́ o àbẹ̀wò lẹ wá rìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ rìn bí bàbá òjò pagogo yìí ẹ má ti dànù ẹjọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká mú ìwé orin wa ká kọ orin inú ìwé lẹ́wọ̀n àgbà náà àwọn ẹ̀rí kan wọlé ní kòbàkòbà fún ògo ọlọ́run orin àtẹ̀rí rẹ 32FN94.9 dr apostle tawalade ló kọ mi a ń lọ nínú oṣù yìí o máa tọ́jú mi jehovah ńlá èrò láyé ẹsẹ̀ yìí orin 677 nínú ìjọ apostolic ti kristi ẹ kàwé.
1: máa tọ́jú mi jehovah ńlá.
0: máa tọ́jú mi jehovah ńlá.
1: èrò láyé òsì yìí.
0: èrò láyé òsì yìí.
1: èmi kò lókun ìwọ ní.
0: èmi ò lókun ẹ̀yin lẹ́ lókun.
1: fọwọ́ agbára di mi mú.
0: fọwọ́ agbára rẹ di wa
1: mú. oúnjẹ ọ̀run.
0: oúnjẹ ọ̀run.
1: oúnjẹ ọ̀run.
0: oúnjẹ ọ̀run.
1: máa bọ̀ mi títí
0: láéláé. máa bọ̀ wa títí láéláé àmì. orin 677 nínú ìwé ìjọ apostolic ti kristi. máa tọ́jú mi jehovah ńlá oríṣiríṣi ohun ni wọ́n lò fún orin yìí. máa tọ́jú mi jehovah ńlá. ohun wo lẹ fẹ́ ká lò. ohun wo lẹ́yìn mọ́. ó yẹ sọ ẹ sọ nǹkan lẹ́ẹ̀kan yìí tẹ sọ fún mi lẹ́ẹ̀kan ohun tẹ sọ.
1: máa tọ́jú mi jehovah.
0: bóyá àyàn náà la máa lo ó dáa kò sí èyí tá a lè lò ẹ jẹ́ ká mú ìwé orin wa máa tọ́jú mi jehovah ńlá Abakasina White ati Abdulsalam oju emi ni awon ni o se aju orin oya

ní ìbálẹ́gbẹ̀rún àwọn. Kò tó fún ìyẹn olùgbàlà. Ògùn ọlọ́run ọba ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ kí mi pé latest grandpa. Mo kí baálẹ̀ ìrọ̀rùn. Ó pè mí apostle.

0: sọ́kọ̀kẹ́ mọ̀ pé microphone wà nílẹ̀ ẹ̀yin lẹ́ lọ sọ̀rọ̀ ẹ̀yin o èmi ò sí ń bẹ̀ o ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ ẹ̀yin o ẹ̀yin lórí nǹkan níṣẹ́ pé tí ò bá sọ̀rọ̀ mi lẹ́yìn a fẹ́ ṣí ilẹ̀kùn láàárọ̀ yìí a fẹ́ ti ilẹ̀kùn láàárọ̀ yìí a fẹ́ sí ilẹ̀kùn ṣe rere sílẹ̀ ẹ bá mi wo Isaiah 22:22 ó yẹ kàwé.
1: Ìṣíkà ilé Dáfídì ni èmi ò fi léèdì káàrẹ.
0: Kí ló ń pè ní ìṣíkà? Ìṣíkà ní èdè àwọn òkè ogun. Àbí ṣẹ́de yín ni Ilio. Ìṣíkà lẹ́yìn náà lò láyé Yorùbá ni Yorùbá ni. Ẹ̀yin tó wà níbi ìmọ́lẹ̀ tó ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀. Ìṣíkà ilé Dáfídì lèmi ò fi léèdì káàrẹ ó yẹ kàwé.
1: Yóò sì ṣí.
0: Yóò sì ṣí.
1: Kò sí ẹni tí yóò tì.
0: Kò sẹ́ni tí yóò tì.
1: Òun ó sì tì.
0: Yóò tì.
1: Kò sí ẹni tí yóò ṣí.
0: Hallelujah. Bàbá tí wọ́n translate Hebrew ní Yorùbá.
2: A ti tú mi sílẹ̀ mo ti yọ bí ẹyẹ kúrò nínú.
0: Wọ́n pè ní Maptech ní èdè Hebrew.
2: Agbára látò.
0: Tàbí Patash. Ó túmọ̀ sí Opna kéèyàn ṣì nǹkan. Ẹ jẹ́ kí mo ní èdè Greek. Kelid. Tàbí Kelis. Túmọ̀ sí kọ́kọ́rọ́. Àbí jẹ́ kí n lo Arabic. Mifta. Ó lé pé Arabic àti Hebrew súnmọ́ra díẹ̀. Báwo bá lo

0: 94.9.
1: Ẹkú iṣẹ́ olúwa olúwa ṣagbára dọ̀tun o. Orúkọ mi ni Yaruka Sefunoti Mustafa láti ìlú Ìjẹ̀bú-Igbó. Ẹkẹ ìwọ ọmọ olúwa wo olúwa dá sí o. Ọmọ náà ayé ìyáre ògo abúyọ o. Àárá àna ọlọ́run gbà o. Mọ́mí àti àwọn ìyá ọmọ ńkọ́. Ẹ ṣeun sà. Dáde èmi náà lẹ́rìí o. Ẹ̀rí kàn mí o. Èmi mo pè yín Yaruka pé ọmọ mi wà ní Canada pé ẹ bá mi pè fún pé kó ríṣẹ́. O ti ríṣẹ́ o. Ẹ ṣé o nípa. Ẹ ń fa ta àti ìtọ́ni tẹ fún wa. Ẹ ṣé o. Ẹ̀yin náà jèrè ti yín o. Ogun ológun ò ní di ti yín o. Olúwa dá àwọn ọmọ yín sí o. Ẹ túbọ̀ bá wọn yayọ̀ ọmọ dalẹ̀ o.

e mo soro nipa yin fayin obi ago nje gbo ya de goke esu bi eyan bi esu o ni barin ninu osu yi yin fayin obi ago dereba awako lati abiawa si ilu eko ni awon to ma n ga bosi kekeke transit bosi tawon ile ibo wa si eko ni ohun ati ẹnìkan ló ń takùrọ̀sọ ìjà nínú mọ́tò ara àwọn èrò tó gbé ni o ipa yín lòun ó fàyè hàn èrò ọkà àwọn èèyàn ni wípé ìgbà tán bá dẹ̀dé kò ṣe bí wọ́n á pa gbòjà fún ipa yín àti ẹni tán jọ ń jà yìí wá ṣe bíi pọ́tébù àti òkúsa pé káwọn méjèèjì kájọ wo champion káwọn àwò bóyá ipa yín á ní èrò tó ń gbé igi oúnjẹ bí pọ́tébù jẹ tán kó gé mi jẹ ni ó sọ mí di chicken èrò ọkà àwọn èèyàn ni o.

0: kí ṣe ká lè dávidé yìí mú bẹ̀rẹ̀ sí ní ti ilẹ̀kùn ibi tí ó bọ̀ oṣù yìí rìn èmi ò tó ọjẹ́ ọlọ́run bá jẹ̀mú mo ti ṣe tèmi náà láàárọ̀ ọlọ́run mo ti ilẹ̀kùn mọ́ ibi oníṣẹ́ ibi májò jẹ́ fún mi lóṣù
1: yìí
0: mútà nílàwà náà ń dá padà
1: yìí
0: nǹkan kan ṣẹlẹ̀ ní ijọ́ tuesday wọ́n pè ní black tuesday

febi dan bẹ̀rẹ̀ sí ní ṣe tiẹ̀ náà àwọn kan yìí là ń papọ̀ tí a fi ń gbọ́ wa láago mẹ́fà ìdájí owó iyebíye là ń san báyìí ó tún ti lókè o àwọn tí wọ́n ti ń ta àtẹ̀ránṣẹ́ sí mi bóyá mo lè lókè bá mọ̀ pé òdodo ni mò ń sọ wọn ní dádì wọn ṣé wọn rí ibi tí yín mójú kan ni ọlọ́run ọba májẹ̀mú gbọ́.

excellent in theology. Mo kọ́ nípa CSC doctrine dáadáa. Ibi tá a fi ń lo òróró àti omi, mo sọ dí ìyẹn fún yín. Mi ò kàn dédé yà lọ ọbẹ̀. Mo sọ bí òróró ti ṣe bẹ̀rẹ̀ náà jẹ́ apostolic ti Christi. Nígbà tí wọ́n sì wà ní ìjọ Aglinka níjẹ̀bú òde, wọ́n dé ẹgbẹ́ kan sílẹ̀. Ẹtì rántí ẹgbẹ́ òkúta iyebíye. Ẹgbẹ́ ló di fẹ́ tabanọ́kù nígbà tí àrùn olóde ṣẹlẹ̀. Agbára bìrì kan ní Sofia. Ó padà fẹ́ ọ̀kan nínú àwọn aláṣẹ ìjọ apostolic ti Christi. Arábìnrin ló ní kọ́ gbọ́ òróró jọ. Ọkà sáàmù a sì àrí pé a bá gbogbo àjàgàjẹ́ nípa àfihàn òróró yìí ni wọ́n fi ń para àrùn olóde sì ń fi wọ́n sílẹ̀. Àṣírí tọ́pọ̀lọpọ̀ ọmọ nìyẹn ọ̀pẹ pọ́ńsà 19 àwọn náà ń bá wọn ṣà 19 ọmọ túmọ̀ 19. A máa bá gbogbo àjàgàjẹ́ on the 16 yàá tó pàdé nínú oṣù tá a wà yìí a anointing wájú orí wa agbára wà níwájú orí adégbòkè tó bá máa ṣèyàn lóore iwájú orí yìí ni wọ́n kọ́kọ́ wò àṣírí ni. Ẹja lọ sáwùjọ wa.

0: ẹkú dédé àkókò yìí ẹjẹ ká lọ sí àwùjọ wa bíbélì ní ká máa ra ìgbà padà torí búburú ni àwọn ọjọ́ kódà ẹsẹ̀ wúrà mi jẹ́ ká mọ̀ pé ìràpadà ẹ̀mẹ́yàn ó ní ọ̀rọ̀ tí à ń ṣe ipa tọ́lọ́run fi fún wa tí à ń dá padà kódà ẹsẹ̀ wúrà kan sọ pé búburú tí òjọ́ kọ̀ọ̀kan ó tó fún ara búburú tí òjọ́ ìṣẹ̀lẹ̀ tí yóò fẹ́ ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ní ọjọ́ ìkẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 ní Baálé street ní Àjùwọ̀n Àjùwọ̀n wà ní ìjú àárín méjì ìjú gba ìjú wọlé lọ sí Àjùwọ̀n lẹ́gbẹ̀ẹ́ Àkútè Magbọ̀dé onígbòdo tuntun òun jáde ní Bẹ́gà gẹ́gẹ́ bí agbègbè yẹn ṣe jẹ́ Ogun state ní àlẹ́ka Àjùwọ̀n mọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ nínú bíbélì ilẹ̀ ó gbé Korad dọ́tà ti Abrahamu mi mo gbàdúrà pé ìjọ tí ibi bá máa ṣẹlẹ̀ a ò ní nípin nínú aburú àwọn tí aburú sì ń ṣẹlẹ̀ sí ọlọ́run kò jọ kó fi òróró tura kó fi kọ́ nǹkan àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ sí ní nǹkan bí aago méjì ọ̀sán ni wọ́n ní ilé ìdédé dàwó lulẹ̀ gbogbo àwa kọ́lékọ́lé àwa tí a ń fi ilé ṣe okòwò ẹja kèsàrà òṣùwọ̀n tó bá fihàn láfihàn fún ọ ẹni tó fẹ́ gbalé báwo ló ṣe fẹ́ mọ̀ nígbà tó bá rí ilé tó rí rekete àdúrà mi ni pé a ò ní ṣílẹ̀tẹ̀ a ní tojú ilẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa sọ́tí ẹ o àwọn òbí mi ti san ibi placenta mi fún ìwọ̀n ilẹ̀ èmi àti ìdílé mi iye láyàn ó ní ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú ẹ̀ ti ṣe sọ ilé alájà mẹ́ta ni méjì tó wà láàrin ìkejì tó wà láàrin àti ìkẹta sì wọlé lọ ṣíkún gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú ẹ̀ ti ṣe sọ ìṣẹ̀lẹ̀ bàjẹ́ gbáà ni ẹ gbọ́ wọ́n ti ṣe wí.
1: Baálé ròdù lájúmọ̀ ọ̀fún wa láàrin àtàwọn tó wà nísàlẹ̀ pátápátá àtàwọn wà ní fresh story àtàwọn tó wà nísàlẹ̀ wọ́n ti wọnú lẹ́lẹ̀ wọ́n ti sink wọnú lẹ́lẹ̀ lọ.
0: Kí ọlọ́run kò jọ kó dá wa burú dó lórílẹ̀‐èdè yìí búburú tó ọjọ́ kọ̀ọ̀kan tó fún a ò ní rìn ìjọ tèmi bá kùnà a ò ní báwọn rìn ibi tí aburú yóò gbé ṣẹlẹ̀ sípà a ò ní ṣílẹ̀tẹ̀ a ní tójú ilẹ̀ mọ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìkan nínú àwọn oṣojú mìíràn sọ pé irọ́ o ti òkè lówó títà rín tó sì mú kí ilé méjì tó wà nsàlẹ̀ tó wó lù wọ́n ní ṣíkún síbẹ̀síbẹ̀ ìyá àwọ̀ owó èwo ló dá ẹ̀pọ̀ ní arábìnrin náà sọ.
2: Three story building kú rẹ o.
3: Mo máa ń gbọ́ nínú ìrírí láyé mi.
0: Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti pe àwọn òṣìṣẹ́ pàjáwìrì ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n yí àwọn kan ní ó fẹ́ tó bí ìṣẹ́jú mẹ́ta kan tàbí wákàtí mẹ́ta kan tó débẹ̀. Wọ́n dóòlà àwọn kan kódà tó bá ní lọ́kànjẹ́ ni pé ọmọ òkókó bí a ti ṣe gbọ́ ọmọ òkókó ọmọ ọjọ́ mọ́kànlé ní ogójì kan wà nínú ìṣẹ̀lẹ̀ yìí àwọn tó wá ṣe ọlọ́jọ́jọ́ ọmọ àti ìyá ọlọ́mọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ fi ara pa yánnayànna tí wọ́n sì rí àwọn díẹ̀ dóòlà agbàdúrà pé ibi ò ní ṣẹlẹ̀ nílé wa mọ́ ẹ̀yin ìjọba ẹ dákun abẹ̀yìn ni ẹ bá mójútó ọ̀rọ̀ ilé wíwó yìí pàápàá ní àwọn agbègbè tí à ń sọ yìí àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin kọ́lékọ́lé ẹ̀yin agbálékọ́ tí wọ́n ń pè ní developer ẹjọ ẹja rọra o òṣùwọ̀n tó bá fi wọn ńlá fi wọn fún ọ iye òwò awí tọlọ́run ní òṣẹ a ò ní rìn ìjọ tẹ̀bí ń pọ̀nà tún sọ lẹ́ẹ̀kan sí ilẹ̀ Jeremiah pilẹ̀ ní ìgbà mẹ́ta ó ní kó gbọ́ ọ̀rọ̀ olúwa ó náà sọ ilẹ̀ létí ó lójú ó lẹ́nu jẹjẹjẹjẹ ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa àwọn òbí mi ti sọ ibi placenta mi fún ìwọ̀n ilẹ̀ èmi àti ìdílé mi o iye láyàn máa gbórí ilẹ̀ máa ṣe ohun rere sọ́tí ẹ o ilẹ̀ onígbẹ̀mí rẹ lójijì onígbà tèmi àwọn tábúrú yìí kan ọlọ́run kò tù wọ́n nínú àmì àwọn oníribi.
4: Ẹ kábọ̀ padà ìròyìn àwùjọ ni a mú àwọn nǹkan wọ̀nyí wá gẹ́gẹ́ bí oníròyìn news is information. A ò ní ṣílẹ̀tẹ̀ CNC Tabernacle of Restoration mo dúpẹ́ lọ́wọ́ yín o àwọn ìjọ ìgbìyànjú a ń lọ pé ọdún kẹrin lórí iléeṣẹ́ yìí àwọn ni wọ́n ń sanwó iyebíye síbẹ̀síbẹ̀ náà a gba jíǹgù láyè lórí ètò yìí o a kàn jẹ́ àkànṣe díẹ̀ náà ni
2: owo die na la kan fi si a fi yaso si tawon to ku
5: ati wa laye
2: eyin ile ise iranse te npe wa aye wa nbe abo ni rurun te ba fe pon mu eto yi wa pon gbe eto yi

0: mo tu wa pe aku dede akoko yi aku fi ti omi ni ase aku bi ojojo ti se ri oruko temi ni doctor apostle taiwa lade te ko bo ni won pe mi mo fe lo foran ifo ogo olorun tori ko seni to le ba olorun pe ogo mo de fe lo fun aseyori eti awon olopa ipinle oyo awon niroyin ati gbogbo awon aladura se lori ikoyo ti olorun ku omo odun marun kan yo ilu ibadan bawo lo ti kan mi egbo lori ifona ti o nlo yi adupe lowo olorun bibeli so pe aye iku fun ojiji iku bi mo ti le rin ni arin afoni foji ojiji iku ojiji iku igbe nipa ojiji iku igbesuna mi ijabo oko ati oniruuru ona ti satani gbe gba sise ti abajo ti bibeli so pe ka ma ara igba pada tori buburu ni awon ojo sibe o da wa lobi ati se le ra igba pada pe ira pada emi eniyan oni oro oro wa ibi owe ori keta lese kejo inu ohun ti olorun n fun wa ti awa naa n da pada ira pada emi eniyan ni oro re lati mu oro yi wa si imuse papa lati dari ogo pada sodo olorun ti won ki n dalẹ majemu ni ojo keta osu keje odun 2026 awon amokun se kakan ti won je tegbon taboro wo ile awon gbemiga ni ilu ibadan ni yanofa ti won si fo ogiri ile ti won gbe omo odun mefa lo eje ka gbo aki awon oniroyin oyo afias alaloye gbogbo eyin oniroyin patapata ti olorun lo fun aseyori idile oluwa gbemiga papa aki eyin olopa fun ise takuntakun ati aseyori kudos egbo wọn amokun se ka yi egbon ataburo idile adegboye se yi ati ifemi egbon ona ti won fi ji omo odun marun yi gbe eje ka fura o ifura ilogun agba egbon lenu won
1: omo kini okuta pelu kini ama pelu fi yo block yen o de ni ki ma wash yo ti n bun wo awon yen ti ma n bo o lo ti yo ready
2: won to wole o
3: wole ngba te kan debe kan rora fi bi ifore kan
1: ba ta di la ta de debe o de ni pe ki ma lo se bi re yen ki ma bo wo kan
4: oruko ti
5: gele oruko ti
1: adegbo igase yi
0: olomo ya meji ki n rewele n se bi idile awon adegbo igase yi ati femi yi o omo ya ni won wọ́n dẹ̀ pa àbí láti jẹ́ ọmọ ọdún àwọ̀ bọ́n ṣe fọ ilé yẹn bóyá fẹ́ nǹkan sáwọn gbéyèga tán fi sùn lọ ni tán fi mọ̀ síbẹ̀ n tó fi kàn wá mo ti sọ obìnrin lòun ń gbé tó police station lòun lọ àwọn ògbúrò fún ọjọ́ mẹ́ta rárárárá wọ́n wà nínú òkùnkùn ó nìkan náà àwọn ọlọ́pàá ló ní ẹ̀yìn ẹ̀ ń gbọ́ program ni ẹ lọ ṣe tán ní ẹsẹ̀ obìnrin dẹ̀ wá jẹ́rìí ní àjọ n tó fi kàn wá nìyẹn ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn irúgbìn òun wọ́n dẹ̀ pé àwọn bí wọ́n ti track wọn ní gbọ̀ngàn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò tọ́lọ́run ṣé ò ní gbé rí mọ́ o wọ́n náà lọ ṣe àpótí ẹ̀rí nínú oṣù tuntun wọn ò ní jí ọ gbé wọn ò ní jí ọmọ rẹ gbé bí alákan bá ti fọ́ká tètè mú kan bẹ́ o wọ́n ti ilẹ̀kùn mọ́ ẹbí kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣí ilẹ̀kùn pẹ̀lẹ́ ń fàtà rẹ yára padà ẹ̀mí bàtà bá padà dé ìta tẹ̀síwájú ẹ̀pẹ́ náà màmá tọ́lọ́run lò tó ń sanwó ètò yìí o fún ìyára padà ẹ̀mí ẹ ṣe gan ni àbùsẹ̀dùmarì.

sílẹ̀. Pàṣẹ ìrọ̀rùn fáyọ nípojúpo láti pàṣẹ ní àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akoni JP. Ìyá Aríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kan òjọ̀kọ ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church sí àmì ìràpadà ẹ̀mí fi ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi báwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday ni ìpàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán dérégé àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwúrọ̀ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí ìwọ wá lẹ̀rí kan wá

0: Adura, Emma Pema Masori 080-5525-8124. Tabi 090-6567-5026.
1: Alubata nrese jabata onilu dudun fitunu gbowe apodunu be alusekere onagere tori ba meji ko 32 fm 94.9 lo mudunu baraye
2: 32 fm 94.9
3: laughter house
2: orioke tete premier
3: mokola ibadan
4: Omo ju le ti ri enu mi ko ma le ro Oluwa lo yo mi
5: e ka ba kwada gbogbo ata wa nbi ni a abi iyara pada mi si abi oruwa wa na loju nipa na ti mo pe ojo kini la wa yi Sunday akoko mara ti mo kwa si ko tutu la wa yi gbogbo ru ise tan ran si wa o fun ise won si nfun ẹyin ọmọ ìyá ara padà màmá yín ti ṣiṣẹ́ tó ń fọhùn sílẹ̀ o yẹ kárí ẹ̀rí rẹ o mo kí gbogbo ẹ̀yin tí ẹ náwó sí mi nípa ti latest grandpa yìí ọlọ́run kò fèrè kárí ẹ tẹ fàdúrà ràn mí lọ́wọ́ elio wàá sanwó ìkéde o elio ní kí n sọ fún yín ipe bíṣọ̀bù àwọn obìnrin tí ó jáde láyé ó dáṣọ rogún bíṣọ̀bù yín ok saint genet ok saint kilo saint botu cathedral ọ̀nà àṣàánú yín saint genet jáde láyé síbẹ̀ nígbà tí kò kọ àṣàkáṣà mọ́ ní kúbádé ṣẹ̀rọ ọlọ́run báyìí ohun tí kúbá ká mọ́ lọ́wọ́ láàfi ṣèdájọ́ á kí gbogbo ìdílé bàbá wa bàbá wa olóyè lẹ́kàn àlàbí abẹsẹ ti ìlú ìbàdàn ọmọ jáde láyé nílùú èkó ni wọn sùn wọn bí gbogbo ètò bá ṣe lọ ìkéde tí ẹ kò lè rówó rẹ san fún mi àwọn tó ṣiṣẹ́ tó ń fọhùn nìyẹn mo rántí jẹ wí tèmi máa wí fáráyé ẹnu tọlọrun fi fún mi máa fi jà máa la ok ẹ ṣe gan 08169537433 lọ́sọ ẹ̀rí rẹ lẹ́yìn irúgbìn rẹ kò pè mí o orí ọ̀fẹ́ kristi kò máa bá wa lọ àwọ ẹbẹ̀rẹ̀ oṣù yìí dandan jẹ́ kágúnlẹ̀ ayọ̀ a ti ṣílẹ̀kùn rere tá a ṣí ọlọ́run ṣe fún wa èyí tá a ti ọlọ́run kò tì àtọ́mi àtòróró gbogbo tàbí tàpẹ́rẹ́ gbàgbọ́ àṣẹ májẹ̀mú pé kó bá a rìn a ti jọba ọ̀rọ̀ ṣe fàájọ́ tí a ṣí a program adúgbòkè ó ṣe gan ni ẹni o ẹ bá ṣẹ̀ǹdẹ̀ bíṣọ̀bù yín saint genet saint botu cathedral a fi jọba ọ̀rọ̀ ṣe fàájọ́ fi bùkún rẹ tó wà káwá ìtọ́ ṣe gan ni ohun ọjọ́ saint botu nìwọ náà ẹ̀yin ọlọ́run ló kí gbogbo ẹ̀yin ọmọ ọjọ́ tèmi ẹ̀yin ìjọ philadelphia ìjọ tèmi a fi jọba ọ̀rọ̀ ṣe fàájọ́ ìbùkún rẹ tó wà ká 08169537433

0: dùn jókòó rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
1: Are you ready?
2: A se la campagne Tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fi tirẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Show me your 32.
5: Ọ̀gádà ẹ wá. Ẹ má wọrí, ẹ má wọrí. Ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀. Ẹ má wọrí. Ọlọ́kadà tó ń lọ iPhone 12. Mi lọ, mi ò yára.
6: This skit was performed by Gorosau Ekiti.
7: 32 FM 94.9.

gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ wípé gbogbo ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kọ̀ọ̀kan òun náà ni a máa ń ka orin láti inú ìwé orin wa ó yẹ tó gbé ìwé orin yín lónìí ká tó jọ kà á ká jọ ṣe gẹ́gẹ́ bí ìṣe wa ìmù wo la fẹ́ kà lónìí ẹja farabalẹ̀ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ó yẹ mú ìwé orin yín ká ṣe sí ìwé orin 71 tó ní

0: bóyá ẹja ṣe ojú òpó lẹ̀ fún àwọn tí wọ́n mọ olúwa pẹ̀lú wa ká tó jọ kí ká jọ kì í ká jọ yìn gẹ́gẹ́ bí ṣe wà ó yá o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ mọ olúwa níkànnì ti 32 FM 94.9 ó yá báyìí nọ́mbà ilé tẹ́ pè sí rè láti fi kí oríkì ọlọ́run tí ẹ sì fi láǹfààní láti dáhùn ìbéèrè láti inú bíbélì mímọ́ nọmba alakọkọ ya
1: 07055000949
0: ìkejì
1: 08097000949 08097000949
0: tàbí
1: 09062000949
0: lórí ètò ta lómoluwa náà la wà pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín tèmi tọ́pẹ́ ọmọ fàlànà onígègé ara ọmọ ìyá àdúà nílé ẹ̀rin náà la wà ní òkè téńté premier ní mọ́kọ́lá ní gbogbo tìlú ìbàdàn ó yá o ẹ̀yin tẹ́ mọ́lúwa

ẹ dákun ẹ bá wa sún kóńtó sí ní tẹ fi ń bọ wa tàbí kẹyìn sílẹ kó wọn bá ó tirẹ tiri.

0: Hello.
1: Hello.
0: Ẹ bá aṣọ kan tó sì ń tẹ́ fi ń gbọ́ wa tàbí kẹ́ ẹyin sílẹ̀ ká lè gbọ́ yín dáadáa.
2: Ohun tí sáta mi.
0: Ẹ dákun, ẹ jẹ́ kí a mọ̀ fi ara balẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ìlànà pé kí á yin tí a fi ń gbọ́ra wa sílẹ̀ tàbí ká sún kò ń tò sí ẹ̀ kí a lè bá a gbọ́ra wa dáadáa kó mọ̀ bá a dẹ̀re ká mọ̀ bá a dolódì lẹ́yìn ara wa ká mọ̀ mọ̀ rò pé àbí ọgbọ́n kan ni àbí kan ni ṣùgbọ́n tí a bá ti sún sí tí a bá ti sún kúrò ńbẹ̀ tá a sì yin sílẹ̀ yóò dàbí ẹni pé a fẹ́ mọ jẹ méjì pọ̀ lábá àlàdé a fẹ́ mọ gbọ́ra wa bá a ti ń sọ̀rọ̀ béèyàn bá sì ti jẹsùn kò lè jẹyán lábá àlàdé bọ́rọ̀ ti rínu ẹ dákun ẹ já mọ sún kò ń tòsí ta fi ń gbọ́ wa tàbí ká yin sókè tàbí ká yin sílẹ̀. Hello.
3: Hello.
0: Ẹ kú dédé àsìkò yìí o. Orúkọ yín.
3: O ti rí o.

0: Bí a ti ń gbìyànjú àti gbé ọ̀pọ̀lọpọ̀ ìpè, ó ní ó ń rí padà. Bóyá látàrí pé ẹ ò tẹ̀lé ìmọ̀ràn tí a jọ sọ, àbí ọ̀rọ̀ tí a ṣàlàyé fún wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sì ṣẹ̀ṣẹ̀ mọ pè sórí ètò. Bóyá àwọn ọmọ kéékèèké tí wọ́n wá ń gbìyànjú àti pè ni wọ́n ń dá ilé òun lẹ̀.
1: Hello.
0: Ẹ kú ojúmọ́ orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o.

0: 0906200949 0906200949
1: Hello.
0: Hello.
2: Hello.
0: Ẹ kú dédé àsìkò yìí o.
2: Àwọn
0: náà. Ó yà wá náà lẹ́nu.
1: Mr. Bola Johnson.
0: Ó yà wá náà lẹ́nu.
1: Happy New Month.
0: A kó àmójúbọ̀ oṣù. Ẹ bẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé ẹ̀yin lẹ pè mo ti save number tẹ fi pè mí lálẹ́ àná yẹn. Èyí bẹ́ẹ̀ náà ni ká ṣe sí àbẹ́. Bola Johnson wá ti di bíi méjì báyìí. Ṣùgbọ́n a ti mọ original.
1: Ó yẹ bá wa pè é bá wa
0: kí lọ. A ti mọ original lálẹ́ àná. Ó yẹ bá ń gbọ́ sókè kẹ́ bá ń korí kẹ́ lédùn rẹ̀.
2: Ogun ni fún bàbá Tọ́mà tí ọdọ́ rẹ̀ mọ́.
0: Kábíyèsí lédùn rẹ̀.
2: Olùdá olùpèsè olùwòsàn olùdíṣílẹ̀ alágbàwí ẹ̀dá olùgbèjà ọmọ orúkọ. Kábíyèsí o.
0: Ẹ ṣeun, ẹ mọ̀ tí ẹ tún lọ jìnà. A mọ̀ ríra lẹ́yìn ètò, ẹ ṣeun.
3: Nígbà o, kí kò ṣe bàbá. Ẹ mú rin sẹ́.

ń sọ̀rọ̀ nípa ìran àtàsọtẹ́lẹ̀ nípasẹ̀ ẹ̀mí mímọ́ àsìkò tí ìtò tí wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ tọ́rẹ́ ẹ̀mí mímọ́ òun làwọn wòlíì òótọ́ ni wọ́n fi sàsọtẹ́lẹ̀ tí wọ́n sì fi ríran àmọ́ níbo sì jẹ́ pé àwọn èké wòlíì láfẹ́mọ bá a ṣe dá mọ̀ ka lè mọ kí ìsara fún wọn ẹ̀mí àìmọ́ àtèrò láti inú ọkàn òun lọ jẹ mọ́ tàwọn wòlíì èké mo ní méjèèjì ní ń ṣàlàyé níwọ̀n bí ibi àyè bá gbà mí dé bó tiẹ̀ ṣe pé mo sì lérí pé n ó gbìyànjú láti mọ́kàn jú lórí ọ̀rọ̀ ọ̀hún kó kodoro ọ̀rọ̀ lórí àwọn wòlíì èké kó lè fojú hàn gbangba gbangba ká mọ́ bàjẹ́ sọ fún yín ẹ̀tàwọn wòlíì èké èké ká mọ́ sì bọ́ sí páńpẹ́ wọn kíkì lọ jésù èyí tó wí fún wa lórí àwọn wòlíì èké kó máa já sásán bẹ bá sì kíyèsí ẹ rí i pé n ò sáré lórí ọ̀rọ̀ náà ó tó bí ọ̀sẹ̀ mélòó tí a ti wà lẹ́nu rẹ̀ wọ́n lẹ́mí àìmọ́ lọ̀pọ̀ tí ń pẹ́ra wọn ní wòlíì ni wọ́n máa lò tí wọ́n fi ń ṣe tí wọ́n fi mọ́ fi sọ àsọtẹ́lẹ̀ tí wọ́n sì fi ríran àwọn kan bẹ́ẹ̀ nu wọn tó jẹ́ pé wọ́n mọ̀ pé ẹ̀mí àìmọ́ làwọn ń lò ṣùgbọ́n ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ ló wà nínú àwọn wòlíì èké tẹ́mi àìmọ́ ń gbé nu wọn sàsọtẹ́lẹ̀ tí wọ́n sì ń ríran nípasẹ̀ ẹ̀mí àìmọ́ ṣùgbọ́n àwọn wòlíì ọ̀hún gan wọn ò mọ̀ mọ́ wípé nípa ẹ̀mí àìmọ́ làwọn fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ń pè ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì bó wá lèèyàn ṣe lẹ̀mí àìmọ́ tí ó fi ṣiṣẹ́ ìránṣẹ́ tí ò sì ní mọ̀ mo ti ṣàlàyé lórí rẹ̀ ṣe bẹ́ẹ̀ rántí bẹ́ẹ̀ bá sì ti gbàgbé ẹ lọ rèé tún gbọ́ nínú apá kejì ẹ̀kọ́ yìí ìyún ẹ máa kíyèsí àwọn èké wòlíì apá kejì nínú apá kẹta ni mo ti mẹ́nu lé tàwọn wòlíì tó ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ lọ rèé gbagbára lọ́wọ́ àwọn ẹ̀mí àìmọ́ kí wọ́n lè máa rí n lò kí wọ́n máa pera wọn ní wòlíì ni látapá kẹta ọ̀hún ni mo ti bá dápá kẹrin tí mo ní ìṣòro tó dé bá sọ́ọ̀lù nígbà tó béèrè lọ́dọ̀ olúwa tolúwa ọ̀dá lóhùn nípa àlá nípa húrímù tàbí nípa àwọn wòlíì tó fi dábòkù sọ̀rọ̀ òun nìṣòro kan náà tó dé bá agbo ìgbàgbọ́ táwọn èèyàn táwọn wò lókèrè bí ẹni tó súnmọ́ lọ́rùn tí wọn ò fi gbé wọn lọ́rùn mọ́ táwọn tá a gbójú okùn lé tí wọn ò jẹni agba àwọn wọ̀nyí ni wọ́n bá lọ rèé kẹlẹ̀kùn wọ́n kẹlẹ̀kùn àwọn ẹ̀mí àìmọ́ pé kí wọ́n rà wọ́n lágbára yún táwọn ò fi mọ oyún òpin inú ìkara hun bí ẹ bá ti sọ̀rọ̀ kọ́rọ̀ wọn mọ́ tàṣé torí bá a bá ní wọ́n bá ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ olúwa olúwo kúkú ní fún wọn lésì ọ̀rọ̀ tàṣé ìgbáyé wòlíì elì kí wọ́n tó bí samueli nígbà tí bíbélì pé ọ̀rọ̀ olúwa sì sọ wọ́n bẹ́ẹ̀ bí ò sì wá sí ẹ̀sẹ̀ àìgbọràn sófin ọlọ́run òun ẹ̀sẹ̀ ìkọ̀kọ̀ bíi ti sọ́ọ̀lù kedere làbá mọ́ rí nánú ẹ̀mí ṣe bí ketekete làbá mọ́ gbé wọn bá sọ̀rọ̀ mọ́yẹ̀ ni mo fi wí pé ọ̀rọ̀ tó bá sọ́ọ̀lù tó sọ sọ́ọ̀lù dá abókù sọ̀rọ̀ òun náà ló dé bá ran tiwa o tó já wọn wòlíì èké kí wọn ó lùgbòrò pa ọ̀rọ̀ wọn náà ni mo wá sọ títí tí tó fi dìjẹjọ nínú apá

bá wá ń sọ̀rọ̀ àwọn wòlíì kí tó mọ ọmọ lọ rí gbẹ̀mí òkùnkùn kí wọ́n lè mọ rí fi ṣiṣẹ́ wòlíì. Ǹjẹ́ àmọ̀bọ onírúurú ni wọ́n? Àwọn arìnrìn ń bẹ, àwọn ni mò ń sọ̀rọ̀ wọn tí mo ti ń sọ̀rọ̀ wọn bọ̀, tí mo fi sọ́ọ̀lù, tí mo fi ṣàkàwé wọn gẹ́gẹ́ bí abúkù sọ̀rọ̀. Yàtọ̀ fáwọn arìnrìn, àwọn aláfọ̀ṣẹ tàbólúgbò ń bẹ, àwọn gan ni jẹ́ngbe tí èlè, ẹni kò wọ́n mọ̀ wọ́n, ẹni mọ̀ wọ́n kò wọ́n, ẹni kò wọ́n ó kàgbá kò. Ṣé ẹ ráwọn aláfọ̀ṣẹ hùn, kì í ṣe pé wọ́n kúkú mọ arìnrìn kankan, bẹ́ẹ̀ wọn ò sì ló mọ̀, ṣùgbọ́n agbára àfọ̀ṣẹ ń ti wọ́n. Ẹnìkan máa bèrè wípé kí a níjà fọ̀ṣẹ, ṣé wàá pẹ́ ẹ̀bà fọ̀ṣẹ kọ́? Àfọ̀ṣẹ lágbára ẹ̀mọ́ tí wọ́n fi sọ̀rọ̀ ti fi ṣẹ. Onírúurú sì làwọn àfọ̀ṣẹ ọ̀hún o, oníwo ẹtú ń bẹ, oníwo àgbọ̀nrín wà, èyí tí wọ́n ń sin sábẹ́ ètè, ìyún náà gbẹ́yìn. Bí a bá ti fi ahọ́n pété látán bá fi sọ̀rọ̀ pẹ́rẹ́, iná ràn nu. Ẹ wo, onírúurú aṣọ ní ń bẹ nígbàgi lọ̀rọ̀ àfọ̀ṣẹ, gbogbo ẹ̀ kí n tẹ́ni tó bá fi ṣagbára, kí n tó bá sọ, kó lè ba àṣẹ yìí náà ni o, kí wọn ó lè máa wárí fún, kí ẹ máa wá pè ní wòlíì. Béèyàn bá ń wọ̀ wákúwà dọ́dọ̀ àwọn wòlíì èké aláfọ̀ṣẹ, ajẹ́pólúwa rẹ̀, ó ṣe táà sí àti sì rìnnú o, ẹni wọ̀ wákúwà dọ́dọ̀ wọn, irú ẹni bẹ́ẹ̀, òun lẹ tó sì rìn. Irú wọn lè mí pè láwákú mọ́rì tí iná ṣẹ̀yẹ́ kànga, ẹni ìjàmbá ọ̀wá tí ń wájà bàákà, èèyàn tó rójú tí ń wà ìrójú kiri, òun ni irú olúwa rẹ̀ tí bá ń wá àwọn wòlíì káàkiri, tó wá tọ̀dọ̀ wòlíì gbé wá kiri, tó bọ́ sọ́dọ̀ àwọn wòlíì kí aláfọ̀ṣẹ. Bó o bá dọ́dọ̀ àwọn wòlíì aláfọ̀ṣẹ, tí wọ́n bá fi sọ àsọtẹ́lẹ̀ tàbí ríran fún ọ, kì í kúkú ṣe pé wọ́n rí nǹkan kan, ṣùgbọ́n kí wọ́n tó máa sọ̀rọ̀ ni wọ́n ti kẹnuba fọ̀ṣẹ, tàbí kí wọ́n gbé olúgbòhùn sí yẹ̀wù tí wọ́n máa fàṣẹ sí ohunkóhun tí wọ́n bá sọ. Bí wọ́n bá wá sọ̀rọ̀ fún ọ tán, wọ́n bá jẹ́bọ fún ọ pé n tó ṣe rèé o, kólúwo lè bá rí ibi tí wọ́n ní yóò ṣẹlẹ̀ sí ọ, kó lè bá rí dànù. Bó o bá wá dẹ̀jà, tó kọ̀ tó ṣe ń tí wọ́n ní o ṣe, ó di dandan kí jàǹbá tí wọ́n ní ó ṣẹlẹ̀, ó di dandan kó ṣẹlẹ̀, tọrọ̀rọ̀ wọn kì í ṣe lásán o, àfọ̀ṣẹ ni wọ́n fi banu sọ̀rọ̀, tàbí kólúgbòhùn tí wọ́n gbé sí yẹ̀wù kó ti fàṣẹ sí ohun tí wọ́n sọ pé yóò ṣẹlẹ̀ sí ọ.

àwọn wòlíì báyìí àwọn wòlíì aláfọ̀sẹ òun lẹ̀yìn máa ń pè ní wòlíì amúbíẹyá ẹ pé bàbá ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bàbá ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìgbà tẹ́yìn pé bàbá ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ohun tí bàbá sì wí kò lè ṣàìṣẹ́ lẹ́yìn fi ń pè wọ́n wòlíì bẹ́ẹ̀ ẹ sì mọ̀ wípé bàbá ò rí nǹkan kan o bó ti wulẹ̀ kọmọ àfọ̀sẹ ni bàbá fi ń sọ̀rọ̀ ohun tó bá wí yóò ṣe lẹ́yìn ó sì mọ̀ pé wọ́n ní wòlíì bí n tí wọ́n bá wá wí bá ṣe tán ẹ wà nínú bàbá tí wọ́n mọ̀ dùn ìyún làwọn mọ̀ yọ̀ sí tí wọ́n mọ̀ dunú sí tí wọ́n mọ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ pé ṣe bí mo ti wí fún àìgbọràn rẹ̀ lọ́fàá torí kí ọ̀rọ̀ wọn ó lè bá a ṣe òun ni wọ́n fi lọ rèé tọ̀ nǹkan ńlá tí wọ́n fi ṣiṣẹ́ ìránṣẹ́ kẹ́yìn ó lè bá a mọ̀ pé wọ́n ní wòlíì bẹ́ẹ̀ wòlíì aláfọ̀sẹ òun sì ni wọ́n wọn kì í ṣe wòlíì òtítọ́ ohun tó ṣe ní láàánú ni wípé ọ̀pọ̀ ni ọmọ pé ẹni ọba tẹ́rí kalẹ̀ síwájú wòlíì èké aláfọ̀sẹ èpè lolúwa rẹ̀ ń lọ lọ́lọ́run forí ara rẹ̀ gbà torí wípé wọn ò ní ṣàtọ́tẹ́lẹ̀ tàbí kí wọ́n rìnrìn sónítọ̀hún kí n tí wọ́n bá wí kọ́ mọ̀ ṣe bí wọ́n bá wá wípé kọ́ ọmọ rìnrìn àjò tẹ́rẹ́wu ń bẹ lójú ọ̀nà bó o bá lọ rèé ṣàìgbọràn àfàìmọ̀ kọ́ ọmọ fẹ̀jẹ̀ wẹ o torí wípé kì í kúkú sojú lásán ni wọ́n fi sọ̀rọ̀ níbi tó o ti ń wàràn ohun àsọtẹ́lẹ̀ kiri irú ìyún òun nínú àwọn èèyàn ó sì máa dùn sí àánú ṣe mí ọ̀pọ̀ èèyàn tó ń relé wòlíì ni wọ́n ti fi ránṣẹ́ mọ́lé lọ́jọ́ tí wọn ò bá rajò kí wọ́n darí bọ̀ pẹ̀lú ayọ̀ ṣùgbọ́n wọn ò kúkú gbọdọ̀ jáde torí bí wọ́n bá jáde lọ́jọ́ ọ̀hún dípò ayọ̀ àjálù ibi ni ọ̀jálù wọn torí wípé àwọn wòlíì ti kẹnu bàfọ́sẹ́ wọ́n ti fi sọ àsọtẹ́lẹ̀ tó di dandan kó ṣe fún wọn ìyún níbi wọ́n ti ń tojúbọ lé wòlíì kiri ọ̀pọ̀ èèyàn ní ìbànújẹ́ wọn ọ wá látàrí pé wọ́n ń lọ rèé béèrè fún ìran ìgbà tí wọ́n sì ń béèrè fúnran torí àwọn aláfọ̀sẹ́ tó ti sọ àsọtẹ́lẹ̀ sí wọn ìbànújẹ́ wá dúró dè wọ́n lọ́jọ́ iwájú torí wọ́n ti fi àfọ̀sẹ́ wọ́n ti fi sọ̀ràn ìbànújẹ́ tọ́jọ́ iwájú wọn níbi tó jẹ́ pé àsọtẹ́lẹ̀ yóò dẹdẹ sì wá ní kọ́sẹ́ o torí kì í ṣe ẹnu lásán ṣé ẹ rí wíwá wòlíì ká bí ẹni fọwọ́ fàtí ni o torí béèyàn bí ọba máa wá wòlíì ká kò ní rìnà pàdé wòlíì èké aláfọ̀sẹ tí ó fàfọ̀sẹ tí ó fi sọ àsọtẹ́lẹ̀ tí ó wà ṣe lọ́jọ́ iwájú tí ó sọ ìṣẹ̀lẹ̀ tí ìbàjẹ́ ìṣẹ̀lẹ̀ aláyọ̀ tí ó sì di ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ sínú ayé rẹ̀ lọ́jọ́ iwájú ẹ wo ẹ̀mí mímọ́ nìkan ló lè táwọn èèyàn kan sílẹ̀ nínú ogun àfọwọ́fà táwọn àwọn wòlíì èké aláfọ̀sẹ tí wọ́n ti fẹnu gbé wọnú ayé wọn nítorí àwọn wòlíì kiri náà mọ̀ ni o

0: làwọn ọlọ́run mìíràn ìyun tásìkò wa èyí táwọn wòlíè ké tí ń darí àwọn èèyàn sí àwọn èròjà tí wọ́n ń lò kádùá ó lè ba àgbà náà ni kíṣẹ̀ ìyanu ó lè ba ṣe torí kádùá ó lè gbà wà ní àtàbẹ́là kí làbẹ́là àbẹ́là títàn kí ni tó ní í ṣe pẹ̀lú àdúrà gbígbà àti iṣẹ́ ìyanu àbẹ́là títàn ó wá láti inú ètò tí wọ́n ń pè ní fire worship léyìí tó wá láti inú onírúurú ẹ̀sìn ìbọ̀dìṣà láti ìbọ̀dìṣà ẹ̀mí àìmọ́ tí wọ́n ń dà pé lóríṣà àmọ́lẹ̀ òòṣà kan ń bẹ òòṣà láti inú ẹ̀mí àìmọ́ ni gẹ́gẹ́ bí òòṣà ó wá ń dà pé ní òòṣà àmọ́lẹ̀ bí ẹ bá ní kéèyàn tàbẹ́là ní tí wọ́n ṣe ni pé kó o lè ní àǹfààní láti bá ẹ̀mí yìí sọ̀rọ̀ ẹ̀mí àìmọ́ yìí sẹ́ra pẹ̀lẹ́ tí mo sọ yìí ó wà nínú ẹ̀sìn hindu agbára àyanu táwọn ẹ̀mí àìmọ́ tí wọ́n máa ń ro ẹni tó bá tan àbẹ́là agbára yìí mọ̀ pọ̀ gidi gan o pàápàá tàbẹ́là ìbá wa jẹ́ àbẹ́là onírúurú àwọ̀ ṣé ìyí wá bọ́rọ̀ ọlọ́run musa nígbà tí ọ̀rọ̀ náà sọ wípé ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé tó bá jẹ́ pé ìmọ́lẹ̀ ni wọ́n fúnra ara rẹ gan kí ló ṣe tún nílò láti tan ìmọ́lẹ̀ nígbà tí ìbá wa tan àwọn àbẹ́là yìí tó jókòó ti àbẹ́là tó lóun gbàdúrà ṣé ọlọ́run ní ń gbàdúrà sí ni àbí àbẹ́là n tí àwọn wòlíè kì í fi ojú àwọn èèyàn rírẹ o wọn ó gbé òrìṣà àmọ́lẹ̀ kan òrìṣà ẹ̀mí àìmọ́ ni o tí wọ́n ń dà pé ní òrìṣà àmọ́lẹ̀ nínú ẹ̀sìn hindu wọn ó gbé kalẹ̀ fún ọ pé kó o fi àbẹ́là oríṣiríṣi àwọ̀ mọ bẹ́ẹ̀ ẹ̀mí àìmọ́ yìí sọ̀rọ̀ o rò pé ọlọ́run náà bá sọ̀rọ̀ bó bá sì wá ṣe eléyìí tán àdúrà ó gba iṣẹ́ ìyanu ó tẹ̀lé ṣùgbọ́n sá ta ni ó ṣokùnfà àdúrà gbígbà ta lẹni tó fi ṣe iṣẹ́ ìyanu nínú ayé rẹ ṣé ọlọ́run ni àbí ẹ̀mí tí ń bá àbẹ́là rìn ti ṣe ẹ̀mí àìmọ́ tí wọ́n ń dà pé ní ẹ̀mí ìmọ́lẹ̀ ìyún ní ká mọ́ kọ́ onírúurú nǹkan mọ̀ ni wọ́n mọ̀ ti gbélé wa lọ́wọ́ tí wọ́n ti sọ di òrìṣà mọ́ wa lọ́wọ́ látọ̀dọ̀ àwọn wòlíì èké nípa wípé wòlíì ló wí bẹ́ẹ̀ wòlíì ló wí bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ wípé àná tí ọ̀lẹ́ ti di òòṣà torí wípé itú tí wọ́n fi ń pa ó ti di nǹkan míì o wọ́n ti síjú àwọn èèyàn kúrò lára kristi fúnra rẹ̀ wọ́n ti sí ojú wọn sí àná tí ọ̀lẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ n tí wọ́n ń fi àná tí ọ̀lẹ́ ṣe ǹjẹ́ mọ̀ pé bẹ́ẹ̀yàn fẹ́ lọ ṣe ń ta fíìmù sìn òun ni kó fi àná tí ọ̀lẹ́ ra rí kí iṣẹ́ lè bàa bọ̀ sí ṣé ọlọ́run lọ́gbẹ́kẹ̀lé ni àbí gòròrò olive oil tó fi sápò bí ọba fẹ́ lọ síbì kan wọ́n lè pé o fi àná tí ọ̀lẹ́ ra ìpè ń péjú ojú rẹ bí ẹni tó ọlọ́ba bá ti síjú ọ dẹ̀dẹ̀ ni kọ́ ọ rà ánú gbà iṣẹ́ àwọn wòlíì náà nu o ṣé ọlọ́run ni irú ẹni bẹ́ẹ̀ ti ń lọ báyàn ló gbẹ́kẹ̀lé ni àbí òrìṣà àná tí oil tí wọ́n ti fi dípò ọlọ́run tí wọ́n ti fi dípò ọlọ́run fún un ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti ṣiṣẹ́ sínú àná tí wọ́n lè fún tí wọ́n ní kí wọ́n fi dídòdò fáwọn ọkọ wọn kí ọkọ wọn lè bá nífẹ̀ẹ́ wọn ẹ dákun ṣéṣẹ́ babaláwo oníṣẹ́ wòlíì ni àbíṣẹ́ tọlọ́run ẹ wá ń rí wípé ọ̀rọ̀ yìí ti ń di nǹkan míì bọ̀ bẹ́ẹ̀ sì ni tó kúnnú àwọn ọjọ́ wa rèé o itú tí àwọn wòlíì tí wọ́n ń fayé pa tí wọ́n ń fayé wá pa òun lẹ̀ ń rí un ǹjẹ́ mọ̀ wípé ọkọ̀ olérìnrìn àjò láìfin tí wọ́n ń pè ní mántù sínú mọ́tò sínú ọkọ̀ ìyún lẹ ankasif táwọn wòlíì kan ti gbàdúrà sí torí kọ́kọ́ mọ́ bá dànù bó bá rin ìrìn ibùsọ̀ bíi ogún yóò tó bá gbàgbé ankasif tí wọ́n ń pè ní mántù yóò padà relé lọ rè mú mántù rẹ̀ torí pé gbàgbọ́ rẹ̀ sínú ọlọ́run tó jẹ́ ààbò rẹ̀ mọ́ bó bá ti gbàgbé mántù sílé ankasif lásán ni o bó bá ti gbàgbé rẹ̀ sílé ó ti mọ̀ pé ní àjò òun léwu ṣe rí pé bí ere àwọn èèyàn kan tí ń pera wọn wòlíì wọn ti gbé ọlọ́run mìíràn lé àwọn èèyàn wa lọ́wọ́ àti ń bọ̀ rìṣà tá a sì rò pé ọlọ́run náà là ń sìn nítorí àwọn ọ̀nà tí wọ́n gbà fi àwọn kinní tí wọ́n gbà fi dípò ọlọ́run fún wa bẹ́ẹ̀ sì ni gbogbo tí mò ń wí ló ní àwọn ẹ̀mí tí ń bá oníkálukú wọn rìn bí wọ́n bá ní ọlọ́rẹ̀ wẹ̀wẹ̀ odò ǹjọ́ mọ̀ wípé ó sa odò ni wọ́n bá ni wọ́n jẹ́ kó o dá májẹ̀mú pẹ̀lú rẹ̀ onírúurú àwọn nǹkan báyìí ló ti gbalé ayé kan nítorí pé kádùá ó lè bá a gbà bá a bá wá ṣe irú nǹkan wọ̀nyìí bádùá bá gbà ìbéèrè táwọn ọmọ béèrè ni pé sọ́lọ̀ ní ń gbàdúrà yìí sá nígbà tí wọ́n bá ní kọ́ ọ̀ka sáàmù tí wọ́n bá bọ́ iṣẹ́ wòlíì tí wọ́n ka sáàmù àtàwọn nǹkan bẹ́ẹ̀ tí wọ́n kà sínú ọṣẹ pé kọ́ ọmọ fi wẹ̀ kí ni ìyàtọ̀ ọṣẹ tó fi ń wẹ̀ àti àwọn baba ńlá wa tí wọ́n gbọ́jú bá òòṣà àti ìṣègùn ṣé bí nǹkan kan náà ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe kinní wọ̀nyìí tí àwọn wòlíì ń gbéṣẹ́ lé lọ́wọ́ wọn ò ní mọ̀ wípé òòṣà ni wọ́n gbé láwọn lọ́wọ́ táwọn gbé wọlé wọn ò ní mọ̀ pé kí ìsọlọ́run ọ̀pọ̀ ó sì tún máa yọ̀ nínú àìmọ̀ kan pé wòlíì náà amúbí ẹyá ni pé wòlíì náà gbóná ohun tó bá ti ṣe ohun tó bá ti sọ kò lè mọ̀ṣẹ́ iṣẹ́ rẹ̀ sì rèé kò lè mọ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò ní mọ̀ wípé àwọn tí wọ́n ń pè ní wòlíì yìí kì í mọ̀ ṣe wòlíì ọlọ́run kò lí èsù mọ ni wọn wọn kì í ṣe ìránṣẹ ọlọrun o ìránṣẹ satani ni wọn àwọn tí satani ń lò láti wá ọmọ ìjọ sínú ìjọ tiẹ àwọn tí satani ń lò láti kó èrò ogunlọgọ èrò wá sí ìhà tiẹ níbi tí wọn ó ti jọ rìnrìn àjò lọ sí ọrun àpáàdì nígbà tó bá di ọjọ ìdájọ ẹ rí pé ewu ń bẹ lóko lóńgẹ lọrọ àwọn wòlíì èké ọjọ ti ń lọ wọn ò ní fẹ rí jù báyìí lọ mọ torí pé àsìkò ti lọ bẹẹ mo sì fẹ gbà pé kan àbí méjì kó tó di pé mo lọ àmọ kó tó di pé mo gba ìpè ẹ jẹ kí n tẹtẹ sọ fún yín wípé nọmbà tí ẹ mọ pè mí sí lẹyìn ètò kò yí padà o 08065930261 ẹ jẹ kí n gbà pé kan hello hello
1: ẹ
0: ká lẹ o
1: ẹ kú sí olúwa o
0: olúwa kú sẹ
1: ní ṣùgbọ́n rẹ̀ ní ṣùgbọ́n mi o
0: àmì lórúkọ jésù
1: dàbí ìjọ olókèdè láti dúdọ rà
0: ẹ pẹ̀lẹ́ máa wọ ẹkú sí
1: o a rí pé gbogbo ń tẹ́ǹsọ fún wa yìí káwọn àjọ ọ̀sẹ̀ oríṣiríṣi ni àwa rọ àwọn èèyàn wa kí wọ́n yé ká fi ọlọ́run ṣe ìgbẹ́sẹ̀lé wa ó ti lẹ́ni bá gbẹ̀sẹ̀lé ọlọ́run ó lọ́láàbò ọlọ́run àti láyé kò sí sí àbòbí
0: ẹ jẹ́ àgbà kìlọ́sì bí ẹnikẹ́ni bá ní ìbéèrè hello
2: hello
0: hello ẹ kálẹ̀ o
2: ẹ máa kálẹ̀ o
0: yes
2: ẹ kálẹ̀ sir ẹ kúṣe lúwa o
0: lúwa kúṣe
2: afọlábí àrẹ ló sọrọ láti odò rẹ lórí
0: ẹ ṣeun ẹ káàbọ̀ sí ètò
2: ẹ pẹ̀lẹ́ ṣé àwọn wo ní kérúgbò yẹn àti ìṣẹ̀lẹ̀ ṣé kéèyàn má gbà wọn gbọ́ wọn ní àdúrà
0: ẹ mi ò tẹ̀ dárúkọ ìjọ kankan ibikíbi tí wọ́n bá wà tí wọ́n bá ti jọ tí mò ń wí tẹ́yìn náà sì mọ̀ yìí pé tí mò ń sọ bíbélì ni mò ń wí ẹ sá kúrò lọ́dọ̀ wọn.
2: ok kò sáwà tó yíwa.
0: àmì ò àmì ò ẹ ìyẹn sàwọ́ dàrọ̀ a jẹ́ pé ibi ni èmi ò dé dúró tí wọ́n mọ̀ lọ ayé òní sí láti gba ìpè

wọ́n dẹ̀ wọ́n fẹ́ gbé ọwọ́ wọn méjèèjì sókè kí wọ́n fi yan ọlọ́run lógo wọ́n fẹ́ forí wọn balẹ̀ wọn ò lè gbé iṣẹ́ ara ti daṣẹ́lẹ̀.

ṣe mọ̀ pé orígínẹ́tò orin ọ̀pẹ̀lọpẹ̀ rẹ ni nígbà táwọn èèyàn ó twist ẹ̀ ní ṣọ́ọ̀ṣì wọn ayé yìí bá yẹ́ mi yẹ̀yẹ́ wọn yẹ̀yẹ́ wọn yẹ̀yẹ́ wọn yẹ̀yẹ́ mi má dákọ̀ ẹ̀ mọ́ra rẹ ìwo yẹ̀yẹ́ rẹ yẹ̀yẹ́ rẹ. Wọ́n borin jẹ́ yẹ̀yẹ́ mi bẹ́ẹ̀ wọ́n mọ̀ la.

0: dúpẹ́.
1: Bàbá wa.
0: Àjẹ̀ òdo.
1: S.I. Owó ẹ̀yẹ rèé o.
2: Ẹtí ló dá ẹ̀yẹ òdo rẹ̀.
1: Wọ́n pàṣẹ kò yí sọ fún yín pé ẹ máa ṣáàjẹ́ ẹ̀ lérí.

ẹ wo ẹ̀gẹ́ a tún yílù padà lọ́wọ́ ọbẹ̀ yẹn ìwọ kan mi máa gbé olúwa ga pẹ̀lú mi máa gbé jésù ga máa gbé ọlọ́run ga torí wípé títóbi ni orúkọ rẹ̀ gbogbo èyìn àti ọlá náà la ń dá padà sọ́dọ̀ rẹ̀ ṣáà ń gbé olúwa ga pẹ̀lú mi ṣá gbogbo ẹ̀yìn ènìyàn ó yà.

gbogbo ojú ọrun kò sí òpó kankan tó gbèrò fẹ́fẹ́fẹ́ èyí tà mí sínú tà mí síta bá wa sọ yípo òkú iṣẹ́ bí o ṣí ọwọ́ àwọn ènìyàn yìí ń kọ́ tó àkíọ̀pọ̀ òkú iṣẹ́ o sí ọ.

a ń bára wa sọ̀rọ̀ nínú orin nínú ìwà wa àti nínú ìṣe wa wípé ọlọ́run ló fi orin ìgbàanì yìí tó fi ràn wá níṣẹ́ o ẹ jẹ́ á tún tẹ̀síwájú ká tún lè gbádùn ara wa dáadáa.

0: ẹ wo pẹ̀lú bí gbogbo eléyìí ṣe ń rí tó ṣe ń lọ táyìn látàárọ̀ yìí ó yẹ ká tún gbọ́ wàásù náà díẹ̀ ká lè tún pa ọkàn wa mọ́ fún ìgbàlá rẹ̀ nípa orin yìí.
1: Omi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ ká ti tú ẹ̀fẹ́.
3: 32 FM 94.9

0: Egbe Radio mi 32 FM ti wa oke.
1: Ọlọ́run àpè rire ní orílẹ̀ Gígálì tó ti gbéṣẹ́ rẹ̀ dé. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ayé àwọn ẹ̀dáwọ́ rẹ̀ tó fẹ́ láti fàyè wọn dára ire fà wọ́n lọ́wọ́ sókè lórí ilẹ̀ Gígálì. Nígbà tí wọ́n bá ń ké pe olúwọ ọlọ́run àpè rire kí gbogbo ọkọ̀ ìṣerere ó máa darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú rẹ̀. Reverend Samson Akinride ní gbogbo ọjọ́ kìíní tó bẹ̀rẹ̀ oṣù láago mẹ́fà òwúrọ̀ sí méje láti wá pàṣẹ ìrọ̀ gbígbóore gbà kún tó ń tàṣẹ yọrí gbogbo lóṣù tuntun. Èyí tí àkórí rẹ̀ tá a pè ní pípàṣẹ fóṣù tuntun ó ní ìpàdé àdúrà lágbára náà. First day of the month láago mẹ́fà òwúrọ̀ ṣaago méje àbọ̀ òwúrọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó lọ lọ́wọ́ àpè rire ló tún ṣe bẹ̀bẹ̀ nínú ìpàdé àdúrà ìrànlọ́wọ́ látòkè gbogbo ọjọ́ ajé tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láago mẹ́fà òwúrọ̀ sí méje òwúrọ̀ òníkẹ́ wa bá ọlọ́run sọ̀rọ̀ fún gbogbo ẹni tó nílò ìrànlọ́wọ́ ọlọ́run látòkè wá pẹ̀lú ẹni àmì òróró ọlọ́run alàjì Reverend Samson Akinride àti àwọn ikọ̀ ìríjú rẹ̀ bàbá àpè rire tó bá wá dọjọ́ rú kejì ọ̀sẹ̀ sí ọjọ́ ẹtì ní gbogbo oṣù bẹ̀rẹ̀ látago mẹ́fà òwúrọ̀ sí mẹ́sàn àárọ̀ ó ní ìpàdé àdúrà èyí tá a pè ní ọwọ́ àánú end of mercy tó wà fún gbogbo oníkòjípò ó nílò ọwọ́ àánú olúwọ ọlọ́run àpè rire ní ilẹ̀ Gígálì ọlọ́run tó yí ayé Jábésì padà kò kúrò inú ìpàdé àdúrà lágbára tá a pè ní àdúrà Jábésì òní kẹ́ ti wá bá ọlọ́run rìn lọ́jọ́ sátidé kejì ní gbogbo oṣù aago méje òwúrọ̀ sí mẹ́sàn lọ́lọ́run ṣetán láti sọ̀rọ̀ yé dayọ̀ gẹ́gẹ́ bó ṣe rántí Jábésì lọ́jọ́ wọn ni bẹ́ẹ̀ nílé ẹ̀kọ́ bíbélì wa ó máa ń wáyé ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀gun túsìdeè láago márùn ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ gbẹ̀rẹ́ láti fọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá nínú ìwé mímọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn oṣù láago mẹ́sàn àṣálẹ́ ó ní ìṣòro alágbára rere fáwọn tó ṣe tá àti gbàre táyé fọ̀gọ̀jọ́ òru gbà lọ gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́jọ sí mọ́kànlá òwúrọ̀ lágbàdúrà papọ̀ láti tún yin ọlọ́run fọ̀nà wa ní olúwa lọ́wọ́ ẹ darapọ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ olúwa nínú ìjọ ọlọ́run wa tó wà ní Akoto Estate Olúyọlé Extension of Elebu Market Ìbàdàn ẹ̀kẹ́ olúwa lónìí láti pàṣẹ fóṣù titun gbàràn lọ́wọ́ wa látòkè tó ń tọ́wọ́ àánú olúwa káyé yóò yípadà sí rere.

jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run olóòótọ́, Ọlọ́run tó pọ̀ ní gbogbo ipá àti agbára, arúgbó ọjọ́, adàgbà mọ́pàrọ òye, wọ tí ọ̀run ò gbà tí ayé ò gbà. A dúpẹ́ ní ọwọ́ rẹ torí pé ó dára, ó dẹ̀ tóbi sí wa. Lónìí a wá síwájú rẹ láti lọ nínú ìrìn àjò pẹ̀lú ọ̀rọ̀ rẹ àti láti ṣe alábàápín nínú àdúrà. Ọlọ́run àpèrire, ẹ wá bá wa pàdé. Ọlọ́run àpèrire, ẹ wá ṣàánú fún wa. Ọlọ́run àpèrire, ẹ wá dá wa lóhùn. Ògo ni fún orúkọ rẹ, Jésù Olúwa wa. Àmì. Ibi tí kó tó di pé mo máa ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa lónìí, mo fẹ́ rán wa létí ìpàgọ́ Olúwa Ọlọ́run àpèrire, ìpàdé àdúrà tí Olúwa Ọlọ́run àpèrire ti ọdún 2026. Bí o ṣe ń súnmọ́ tòsí, ètò máa bẹ̀rẹ̀ ní ọjọ́ ọgbọ̀njọ́ oṣù kẹjọ títí di ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ní orí ilẹ̀ àpèrire. Mo ń fi àkókò ìpè gbogbo ènìyàn sí inú ìpàdé náà níbi tí Ọlọ́run àpèrire tó gbé fẹ́ mú ìyípadà tí ọkàn rẹ ń fẹ́ wá. Ìyẹn ni wípé ní òpin ọdún yìí, a ó bọ gbé igbá ọpẹ́, a ó dẹ̀ bọ ṣe àjọyọ̀ ohun rere. Ní ọjọ́ ọgbọ̀njọ́ oṣù kẹjọ, ìyẹn ni pé ní aago mẹ́fà ní àárọ̀ àti ní aago mẹ́rin ní ìrọ̀lẹ́, òun ni ìpàdé yìí ni ó máa wáyé ní ojoojúmọ́. Ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run máa lò lábẹ́ ìpàdé yìí. Àwọn tí wọ́n bá ti wá tí wọ́n fẹ́ dúró, ààyè wà fún ọ láti dúró pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ṣèlérí fún wa wípé ìgbà ọ̀tun ó máa dé, gẹ́gẹ́ bí àkọlé ti ọdún ètò sọ wípé oore ọ̀fẹ́ fún ìbẹ̀rẹ̀ titun. Mo ń retí ẹ, Ọlọ́run dẹ̀ ń retí ẹ. Jésù Olùgbàlà, ó ṣetán láti mú àyípadà tó ní agbára wá. Ní alẹ́ yìí, Ọlọ́run fẹ́ kí n sọ fún ẹnìkan wípé àlùyọ máa ṣẹlẹ̀ ní ayé rẹ ní oṣù mẹ́fà yìí. Tí Ọlọ́run bá sọ, òun ló sọ. Ta ló sọ tó máa ń rí bẹ́ẹ̀? Bí kò bá ṣe pé ó ti ọ̀rọ̀ ẹnu Ọlọ́run wá. Ṣùgbọ́n kó tó di pé àlùyọ máa dé kí ìyípadà kó tó dé, Ọlọ́run ní kí n fún ọ ní kọ́kọ́rọ́ ohun mẹ́fà tí o ní láti lè ṣe to experience a turnaround láyé rẹ ní ọdún yìí. To experience a turnaround, Ọlọ́run ní kí n fún ọ ní kọ́kọ́rọ́ ìyanu mẹ́fà. Now, 6 keys to divine turnaround. Kọ́kọ́rọ́ àkọ́kọ́ òun ni gbígbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá. Gbígbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá. Níní ìgbàgbọ́ nínú Ọlọ́run nìkan ṣoṣo nípasẹ̀ Jésù Kristi. Ìwé mímọ́ wípé kí wọn kí o lè mọ Ọlọ́run nìkan ṣoṣo àti Jésù Kristi ẹni tí ìwọ rán. A dẹ̀ kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹnikẹ́ni tó bá tọ Ọlọ́run wá kò lè sa ìgbàgbọ́ pé ó ń bẹ àti pé ó ní olùṣẹ́sán fún àwọn tí ó bá fi ara balẹ̀ wá. Ó dàbí ìgbà wípé ó rò wípé ṣé ọ̀nà àbáyọ́ dẹ̀ wà báyìí?
o ti lo osu mefa koja ko si nkan kan o ra o ro mi ra o re je olorun aperire so wi pe ko di igbagbo re mu sinsin nigbati batolomiu to gburo jesu o pariwo o ke lohun rara o so fun pe jesu omo davidi sanu fun mi now mi o fe ko se bi awon kan ninu bibeli ninu we matthew ori kesan mo ma ka lati ese iketa o le ni ogun mi o fe ko wa bi won won ni nigbati jesu si de le ijoye na o ba awon afunfere ati opo eniyan won pariwo won sokun o si wi fun won pe ebila e ma gbo ebila nitori omo binrin na koku sisun li o sun kini bibeli ni won se oni won si fi rerin eleya jesu ni won fi rerin eleya yen o now won o ni igbekele ninu oro e pe koku osu isoro aye re yen olorun ni ki so fa pe o nbo wa di oro itan sugba to ba ma di oro itan kokoru akoko ti mo fun o oni wi pe igbekele patapata ninu olorun olorin e so wi pe gbekele onigbagbo bokoko ti le su iwo lo ma segun Jesu yo da fun o oro ye ni ko gba mu Jesu yo da fun o oni sa gbekele bokoko ti le su now sa gbekele you see now igbekele ninu olorun iniki doju ti ni Jesu wi pe wa sodo mi gbogbo eyin to nsi se ta di eru wuwo kokoro keji ti mo fe fi li olowo ni ale yi ko to di wi pe iyipada otun o ma sele igbo

0: Terms and conditions dey o. Drink responsibly. Na only for people who don't reach 18 years and above.
1: Owo iye bi ye lo pe eyan fi tun phone se sibe ko gbadun e. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. Anto phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ̀ẹ́tì ẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ nú ọ̀nà tó wọlé sí Coco House. Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
2: Onímọ̀.
3: Ajá wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbára àgbòmọ̀mọ̀ tá wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbò mọ́lẹ̀. Yímù yímù yímù. Asúré tètè ò ní súré kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Mọ́ gba wọn wè má. Ọ̀gá dírẹ́bà mọ́ sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gba wọn wè má. Mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
4: Ti oúnjẹ tí kò wù kókún inú ìjòyè pàtàkì ni àmàlà láwùjọ òkèlè aláṣírí onínáwó ìmùlẹ̀yà oníbùkà kò bá gbóná kó ṣe tútù kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́rọ́ ọ̀fun mi.
5: Ẹtìtú FM 94.9 fẹ̀ yí ẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà amalafẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 29 August 2026 àti ṣerí a máa túnṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọ̀rọ̀ bọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ ò fura tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gba tiwọn bíbìrì food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànà adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé mi kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wà dọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 kàtúyàyà túyàyà pàdé ní Recreation Club ní dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn òlà tó ti sọ̀dí wòkè bùkà búta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù Amala Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti Rega àti Maggi èmi àti Maggi alájọṣepọ̀ tó dánmọ́rọ́.
6: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: olórí ọlọ́pàá ohun tó dẹ́ o àdáyébá orin lẹ́tọ̀ ẹni tí o ṣe onígbọ̀wọ́ rẹ̀ òun náà ni bàbá wa olóyè ewé ń jẹ́ àdùbí
1: tọ́jọ́ tó
0: láwo ìlú ìbàdàn lápapọ̀ àdúgbò bùkẹ́ ọ̀fà bàbá àṣàlẹ̀ òun náà ni iléeṣẹ́ wọn wà ibikíbi tẹ́ bá ti ń bọ̀ ẹ sáwọ̀ náà láti dé òde bẹ́ẹ̀ bá dé òde tán ẹ dédé bíi tí wọ́n ti ń tẹ ní ibẹ̀ náà ní kẹ́ ẹ ti gun ọ̀kadà tí ń lọ sí bàbá àṣàlẹ̀ bẹ́ẹ̀ bá wá débi ṣọ́ọ̀ṣì kan ní bàbá àṣàlẹ̀ ẹ bèrè wípé ilé olóyè ewé ń jẹ́ àdùbí ibẹ̀ lẹ́ lọ ẹ̀rín ọlọ́run ọjọ́ pẹ̀ kẹwa ẹ pè wọ́n sórí 08033260141 tàbí 08053459223 àgbáyé bá lè tó. Ẹ rí ìṣẹ̀lẹ̀ ní ṣẹlẹ̀ ẹlòmíọ́ kẹ́kọ̀ọ́ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí ní yóò sì kàwé ní yunifásitì yóò jáde ọba tó wá jáde tán sì ní ọmọ kó sì rí rẹ̀ káàkiri kó òun wáṣẹ́ ó wáṣẹ́ títí bàtẹ́ ẹlòmíọ́ gẹkúńbà lórí àwọn wáṣẹ́ lọ́wà ṣíṣe àmúwọ́ ọlọ́run ní kágbélé ni àbí ìṣe ayé ìyàwó alárédè ńkọ́ lólo bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ilé ọkọ láìsí èrè ìgbéyàwó tọ́jẹ́ wípé láàrin ọdún kan sí èkejì ọwọ́ adìpé ìgbéyà dé ọ̀pẹ́ kò jìnà tí ọkọ kan kẹ́kẹ́ tó fi inú soyún tó sì ní ní fẹ̀yìn gbọ́mọ pọ̀ ilé ọkọ tuntun ṣé ká sọ pé òsì ìfẹ́ ni àbí ká sọ pé owó ni òsì káàrin wọn fi bá nǹkan tó di kan péyà bàbá ń pọ tá bàbá nímọ̀ dúkú rí lẹ́yìn ogójì ọdún tó ti wà níléeṣẹ́ tó wá dípò fẹ̀yìntì lókèèrè ló tó wá ń ṣe gbogbo nǹkan yẹ kó ṣe nǹkan tó yẹ kéèyàn ó ṣe láàárọ̀ ọjọ́ tí bá lọ́jọ́ alẹ́ mọ̀ èèyàn lọ́wọ́ kó tó ṣe àìlákèsí ni o ọlọ́run járẹ̀ mí jẹsẹ́ wa kóore wa ó sì tà á lọ ní kánmọ́kánmọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ìníkàdà tó kù ẹ yẹ kí wọ́n lọ sọ́dọ̀ bàbá wa olóyè ewé ń jẹ́ àdùbí
1: tọ́jọ́ tó láwo lẹ̀ ìbàdàn general
0: wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ mi mọ́tí ẹ jẹ́ ń pe orí onílẹ̀ kó lè ta sùn fún ni jẹ mi mọ́tí ẹ jẹ́ ń pe orí onílẹ̀ kó lè ta sùn fún ni jẹ.
2: Ọtún olúwàwò olùbàdàn ọmọlú àkànrán ọkùn ibi ewé gbẹ́ǹjẹ tí egbò fìdí tì sí náà ni adégoro yege àdùbí ń kẹyọ ànùmọ̀ bí ẹyẹ ọkùn ooo.
0: Àbọ̀rú àbọ̀yẹ̀ ilé fáwọn bàbá.
3: Ògbó àtọ àsúre ìwòriwò fún bí mo dúró.

0: èmi ti dé o.
1: Ìjọ bẹ̀rẹ̀ o.
0: Ẹ̀yin ará ilé ẹkú ilé o.
1: Kẹ́nikẹ́ni màmá.
0: Ẹ̀yin olólùfẹ́ alóbilámù ẹkú ilé o. Láti ìlú South Africa, mo ti ń kí yín pé ẹkú ilé o. Ọ̀yọ̀ yìí pé ọkùnrin sáà máa ń fògì ni. Ó dùn mí pé púrógàmù ìpẹ́ kó tó bẹ̀rẹ̀. Àmọ́ ìjọ́bẹ̀jọ, ó yàyàyà bí a bá bá nílálẹ̀ àtẹ̀ síwájú ìjọ́bẹ̀jọ.
1: Má fi ṣẹ́ mi ni ẹ ló lọ.
0: Bàbá rere.
1: Fohun tí mo ní ni ẹ
0: bá. Aláta wá sílé ajé náà mú sí lọ.
1: Kí ló lè jẹ fún mi?
0: Ẹ tọ́ ọba jẹ tọ́ ọba mu ni géènì tiẹ̀. Tọ́ba tó wá fojú rí. Géènì tiẹ̀ nu. Alábàjẹ́ àwọn olójú kan náà. Lòbí ìwádìí wáyé pé àtijáde lù ìmọ̀ nílà. Kí làwọn èèyàn sọ tó nípa South Africa? Nígbà tí ẹ̀ débẹ̀ ẹ̀ lè mọ̀ bí ṣe ń lọ. Wọ́n dẹ́ tó fẹ́ pa ọmọ Nàìjíríà tán bẹ́ẹ̀, ọmọ Nàìjíríà wọ́n ti fẹ́ pa wọ́n tán. Ẹ̀yin olùfẹ́ olómi lámù ẹ̀ gbọ̀n wúrimúri ìlálẹ́yìn. Kò dẹ́ bàtí sùn.

0: wọ́n ló ní bí ó tú. ọlọ́bàá lọ́rẹ̀ mi ọ̀gá wa tó ti ta tí tún ẹ̀fẹ̀ bó tó di abí oyè tí ìdè làbọ́ pè ilé tẹ́rẹ̀ ò lè jóná o pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀mí rẹ̀ ó gùn.
1: Nigeria is my country, yo.
0: Ah, Nigeria!

ọmọ Nàìjíríà ẹ̀dá kun sùúrù ni ó bọ̀m̀bọ̀m̀ bẹ́ẹ̀ bọ̀m̀bọ̀m̀ bẹ́ẹ̀ kí mo wí bọ̀m̀bọ̀m̀ bẹ́ẹ̀ dàbí pé kẹ́kù sùúrù yẹn a sì bọ̀m̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dọ̀ wínwìn lálẹ́ yìí kí mo wí fún yín ẹ̀ẹ́dọ̀ wínwìn.

àwọn mẹ́rin bẹ́ẹ̀ wà bá kú níjọ sànidé níjọ sànidé oníjókò jáde bẹ́ẹ̀ ni pé àfọpẹ́ fún lọ tẹ́lẹ́gẹ́dì lọ́sàn-án àti lọ́wọ́ ẹni ẹ̀bùrẹ́ oníjókò jáde níjọ sànidé ni ọjọ́ tí ó lè kú kọ́ lọ jẹ́ kí ọjọ́ jìnà síra wọn ọjọ́ tó fílẹ̀ kọ́ bá jẹ́. South Africa, wọ́n sọ wọ́n lọ́dún ni pé wọ́n pààyàn ní wọn ò pààyàn mọ́ kí ló ń fà tí wọ́n fi dójúlé àwọn dúdú kìrẹ́sì nàìjíríà nìkan dúdú tó wà ní South Africa o ẹ bá tún mi gbọ́ o nàìjíríà tó wà South Africa bẹ́ẹ̀ dúdú tó wà ní South Africa kìrẹ́sì nàìjíríà nìkan o a ní Ghana ń bẹ́ o aláwọ̀ ọmọ oríṣiríṣi dúdú dúdú Africa countries wọ́n pọ̀ bẹ́ o wọ́n àfẹ́ dé nìkan kan wọn ni kí ló fà ẹ̀ gbọ́.

ẹ̀rí North Africa wọ́n jẹ̀bi ọ̀rọ̀ yìí torí pé ọmọ Nàìjíríà àtàwọn ọmọ other countries tó jẹ́ black àwọn lọ́fà wàhálà yìí ìgbẹ́ fẹ́ gba ipò mọ́ ń pò lọ́wọ́ wọ́n fẹ́ joyè wàhálà yìí lè fẹ́ lóye tọ́ sí níbo tó gbẹ́ fún yín láàyè kò lè work abágan ò lè gba Nàìjíríà ń tọ́ fanú tí wọ́n dá bóyá kíkàdùn kọ́ máa lọ lórí gbà náà o ẹ̀rí wàá gba ilé wàá lọ́wọ́ náà ń tọ́ fanú kéde ẹsẹ̀ gbogbo. State of one in South Africa, not to sell it. Because we want to get to go to go see it.

ọkà kọ nìta lala gbé wọn lé àwọn ọmọ nàìjíríà wọn gbé gbòtò ọmọ nàìjíríà nàìjíríà nìkan kọ kọrìtà lè wá bọ sí studio oṣù rẹkọọdù ẹgbẹ ọtọtọ ẹgbẹ ọtọkọ.

0: alágídí méjèèjì wa tinubu ní asọ lọjọ mẹta yìí mo láìkẹ bá jẹ. sẹkẹ mi máa yẹ ẹmí ọyẹ méjèèjì wa lọjọ mi ògùn.
1: gbogbo ẹgbẹ tẹ ta sílẹ.
0: olórí ìwẹ lọ ọwọ adéjìdí ọlọrun fẹẹ rí méjèèjì wa fún kínní.
1: gbogbo ẹyin
0: bá. ààrẹ wáyà ni pé àbò yó tala ò fẹẹ rí èmi ìwọ get out mi bẹ̀rí ẹ o.

0: kábàdà wà dàtí wọn kéré sílẹ nìyí àdúgbò. Àwọn wọn rówó nọmbẹ yẹn owó ó fúlò dáadáa bẹ yẹn gidi gan ọlọrun. Ìdọ́kà fìyàjà wa ni pé àwọn olórí wa bíbá yìí tara wọn nìkan ní ẹ mọ̀ ni tara wọn nìkan tara wọn nìkan ní ẹ mọ̀ wọn àti kówó circulate grant kówó flow. Ẹ bá lówó nìyí àmọ́ lówó ni tẹ́ bá lówó ló tiẹ̀ bánu ká ní kọ́ bọ̀. Àmọ́ níbẹ̀ yẹn jẹ́ kí n jẹ́ ni o. Wọ́n fẹ́rẹ̀ ara wọn dáadáa ju bí àwọn kankan sì fẹ́rẹ̀ ara wa lọ ń bí.
1: Ẹyin kẹ,
0: ṣé ru iná ń sọ ni? Abẹ́lu ìlú yẹn tí.
1: Iná, ẹyin kẹ.
0: Ọlọ́run.
1: Ìgbà wo lẹ́bù mi nira?
0: Abẹ́ ti dákọ̀ lọ́dọ̀ tẹ̀ dákọ̀ Amẹ́ríkà. Ẹ ìlú wo lẹ́bù kò tún kẹta lẹ́yìn Dubai àti South Africa.
1: I'm going to go to America.
0: Gbogbo ọjọ́ ọmọ sítísì ọjọ́ sítísì ọjọ́ ọmọ lúbẹ̀ ó ń gbowó lọ ti ẹnu. Wà láyé.
1: Ẹyin ajápá máa yìí
0: jẹ. Ẹ máa ń jábàlá gbà ń lu àbálá gbà náà bí ti wà ní Amẹ́ríkà náà nìyẹn wọ́n ń gbowó lọ ni.
1: Àríṣẹ́ ní ilẹ̀ máa ṣe.
0: Wọ́n ti lọ bí 60 years báyìí máa gbowó.

0: àwọn ìlara pé ìjọba bá mi sọ̀rọ̀. Màá sí fóònù lẹ́sìn, màá sílẹ̀ fún yín tèmi báyìí. Ok, 0755 òdúbẹ́ta 949 tàbí 08097 òdúbẹ́ta 949.
1: Tọ́lọ́mọ bàbá sọ pé no discussion.
0: Ẹ ò!
1: Ta ló fẹ́ sọ pé discussion?
0: Continue.
1: Ìjàmbá ní fi ń sọ wípé kò sọ̀rọ̀.
0: Ẹ̀yà aláàánú Èbó plus 234 906 2 òdúbẹ́ta 949.

dùn mí. Àwọn kan kì í wo Facebook. Àwọn tí wo dè lọ́rẹ́ tèmi o. Ọlọ́run ṣe.

ẹjẹ kí mọ̀ pé alóbiláàbò ti wọ̀lú o ẹ̀yìn náà pé ìgbé mọ́ mo fẹ́ jó wọ́n láì bomi sí yín.

ọ̀tá kárìnrìn àjò kéèyàn bá padà àbọ̀ ọmọ ọlọ́run pé ká lọ ká bọ̀ rí ọlọ́run ní ọ̀sẹ̀ ọlọ́run àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Wọ́n gbé ọ ẹ̀bọ̀ tún níta mẹ́ta torí wa. Lọ́tẹ̀ ní apò. Ti ara wọ̀ mọ̀ tí ẹ bá bí ní Libra. Ah, I don't know.

0: ṣe alawo.
1: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lẹ́ẹ̀kan mo ní pé ọmọbìnrin kan kú ní àná tó dùn mí gan. Ọmọ yẹn ẹ máa ń gbóhùn ẹ̀dá dánú búrúkàmù mi yìí tó kọrin ìkọkúkọ báyìí ni wọn kọ gẹ̀lẹ́ rẹ̀ àwọn kan fẹ́ràn rẹ̀. Ẹ̀dẹ̀fun ní ìwọ̀n àti tó àwọn tó pàṣẹ ìdíkọ tó mú kúrò lẹ́tọ̀. Ẹ̀dẹ̀fun yẹn.

0: ara tó kọta bọ wọ yàrá.
1: Ṣebori ẹ máa ń kọ́ ní yàrá náà ni.
0: Wàlá ìtàlá yìí ni.
1: Tètèrí.
0: Mọ̀ ń lọlé.
1: Oríwo lẹ ó pàtẹ bá tú wọnú yàrá.
0: Ó jáde náà ní yóò. Mo promise yóò jẹ́bẹ́ jọ pẹ̀lú ògo náà, màá fún yín tẹ́yìn ẹ̀dẹ̀ dáadáa.
1: Ẹdún
0: ló mọ̀ kọ́ ikọ̀ lẹ́gbọ̀.
1: Ẹ máa
0: ṣe dúdú pé mo fẹ́
1: ọlẹ́yìn
0: mo fọ́ lórúkọ. Ẹgbẹ́
1: àwọn
0: tó bá ní ìràwọ̀ ńlá lábàá ní ń kú bá ìdúró ọlọ́wọ́ bá.
1: Ọbẹ̀ di yàrá lọ́wọ́.

pàdé mi o lórí ètò ẹ̀wọ̀n òjòlé ní ọjọ́ Tuesday ní o láago mélòó aago mẹ́ta ọ̀sán pẹ̀lú ògùdó náà ẹ̀tọ́ yìí dẹ̀rùbọ̀ àrùn àbáyé gbà ìpàdé mi lọ́sàn.

0: ìyápàdé ní ọdún ti lago mẹ́ta ọ̀sán pẹ̀lú ìwọ ọlọ́run àmọ́ ètò gangan ìwọ̀jọ́lé aago mẹ́sàn án alẹ́ ni o abẹ́mi ìpàdé mi ní aago mẹ́ta ní 32 fm ní laughter house premier hill ẹ̀tọ́ yìí dẹ̀rọ̀ bọ̀ ọ́run ààbọ̀ yìí gbà ìdábọ̀ ọ̀bọ̀ ẹ̀mọ̀ ọ̀bọ̀ aago mẹ́ta ìpàdé mi.
1: èyí
0: mọ̀ dùn tó o èyí mọ̀ dùn tó o wa. èmi náà lẹ́pàdé níjọ mẹ́jọ sọ́dẹ̀ ti ń bọ̀ ẹ lè bí sí pélé ọpẹ tó bẹ̀rẹ̀ lálẹ́ ètò ni pẹ̀lú ògùn ọlọ́run sọ́dẹ̀ ti ń bọ̀ ká pé kó tó bẹ̀rẹ̀ tẹ́ gẹ̀rẹ́gẹ́ náà bẹ̀rẹ̀ aago mẹ́wàá gẹ́gẹ́rẹ́gẹ́. ẹran tí ká ẹ fi aṣọ mọ́ra nítorí ìdàgìrì òtútù àti ibà a ní sáìsàn o ẹ̀sán náà lé tọ́jú ká ẹ̀tàn ẹ̀tàn o. ẹ̀lú jọba ìtàyè àwọn oníṣẹ́ iná wọn fà ń ná àmọ́ tá a ṣe bí náà ìbàdàn tó ti bàjẹ́ ni kò yíyá ẹ bá náà nínú ẹ lọ́dọ̀ pa iná ìbàdàn ti bàjẹ́ ọmọ bọ́ o níbi èmi lọ tí ẹ padà ìrìn kí náà ṣẹ́jú. ẹyin tẹjọ ṣàtò àwọn tẹ bá mi ṣètò lálẹ yìí gbogbo abọ́sẹ̀dé simon adex abọ́sẹ̀dé adébáyọ. Idirisi Abidemi Adodiyaya láti ìsẹ́yìn Olabide Bada gbogbo yín ẹ̀wò ilé kàtọ́jọ́ ti lọ àbọ̀bọ̀rẹ̀ ìjọba ìjọba ìlú ògbóná ẹ sì mo dúpẹ́ o ẹ mọ̀ lówó ra dátà okò lè bàjẹ́ fún yín o. ẹ sì mo dúpẹ́ o pẹ̀lú ògbóná àbọ̀bọ̀rẹ̀ ìjọba ìjọba àbá ẹ̀wọ̀ ọjọ́ ní tuesday ní kẹpàdé mi orúkọ tí mi gẹ́gẹ́ ni Akeem Hamzat èmi lọ́mọ olóòjì boko méjì ọmọ pọ tí ọ̀bọ̀dọ̀ jẹ́ ìkẹ̀ láyé fún àbàdà ìpàdé wa tún jọ túnṣe lago mẹ́sàn-án lé lórí ètò ẹ̀wọ̀n ọ̀jọ́lé ìpàdé wa bí oyin bí àdùn ni o ó dàrọ̀.

ẹ ma kẹ ẹyin agbara tó ń fi làkàkà sọ ẹ sọfọ dànù ẹ gbiná dà ó yípo gbàdúrà yẹn ma ẹyin agbara tó ń fi làágùn mi sọfọ lórí gbogbo nǹkan ìdáwọ́ àìsà ẹlòmí àtọmọtán wà níjọ jèrè ẹlòmí àṣẹ wàhálà lórí iṣẹ́ báyìí kò ní rí èrè ẹ iṣẹ́ ń bẹ wájú wa lẹ́nu ẹyin agbara fi làkàkà sọfọ. Níbo lẹ́wà